0: ọ̀nà ńlá fún ẹ lọ́sẹ̀ yìí ọ̀nà ńlá ọ̀nà ṣe ìdánimọ̀ mọ́ gbàgbé àfọwọ́ àti ọ̀gbàdúà bá a ṣe mọ́ sẹlẹ́bùrù
1: kìnìyàn
0: owó yẹn o tó bá wẹ̀ ló lè fira òní ní mọ́ndé ẹja lọ ká alleluia méje ògbó méje àti òsánà káwá wọnú iṣẹ́ lọ.
2: Ọ̀rọ̀ yìí ti dé.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Mo ki e ko ju iroyin kuto aye la mu afin lati kan ni Adaba FM 88.9 Akure ile Ramokina wa ta tin gbohun Sategun. Opo yemi jo danu ni iroyin saaju na egbe koko to wa ninu iroyin na. Ọfíìsì ètò ìsúná ló ti sọ ìdí báyìí ti ṣíṣe àgbéta àbọ̀ ìwádìí lórí àmójútó ètò ìsúná ọdún 2025 sí falẹ̀. Ìgbìmọ̀ ilé ti gbàròyé nínú ẹgbẹ́ òṣèlú APC ló ti pè fún kí wọ́n máa mú àwọn ẹ̀sùn wá báyìí lórí àbájáde èsì ìdìbò kòmẹ́sẹyọ ti ìpínlẹ̀ Delta. Orílẹ̀-èdè Taiwan ló ti fi ìpinnu wọn múlẹ̀ lórí òmìnira eléyìí tí wọ́n ní lẹ́yìn tí ààrẹ Trump tó ṣèkìlọ̀. Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Ọ́fíìsì ètò ìsúná lórílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ pé ó ti fi léde ò wípé àgbéta tí wọ́n mọ́ gbéta lóṣù mẹ́ta mẹ́ta lórí àmúṣe ètò ìsúná ti tọdún 2025 eléyìí tó jẹ́ pé ó fàánlẹ̀ ló jẹ́ pé wọ́n ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ láti ṣe àgbéta rẹ̀ láìpẹ́ láìjìnà. Ẹni tó jẹ́ olùdarí àgbà lọ́fíìsì ètò ìsúná ọ̀hún Tàmínú Yakubu ló fojú ọ̀rọ̀ ilédè náà àti jáde tó fìta nílùú Àbújá lánàá gẹ́gẹ́ bí ó sì ní wọ́n ti yanjú ọ̀rọ̀ tó ṣokùnfà fífàánlẹ̀ láti gbé ta ọ̀hún. Yakubu tó wá fi léde wípé ohun tó ṣokùnfà rẹ̀ gan kò sẹ́yìn àwọn àtúnṣe kan eléyìí tó wáyé lórí òfin ètò ìsúná ọdún 2025 àti bí wọ́n ṣe ṣe àfikún ọjọ́ èyí tí wọn yóò ṣe àmúṣe ètò ìsúná ọdún 2025 fún di oṣù kẹfà ọdún 2026. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ló jẹ́ pé ó ti fi ìdí Babatunde Faro múlẹ̀ gẹ́gẹ́ bí olùdíje èyí tí ó díje fún ipò ọmọlẹ́gbìmọ̀ asòfin àpapọ̀ ilẹ̀ yìí láti ẹkùn ìdìbò Gúúsù Àkúrẹ́ àti Àríwá Àkúrẹ́ nínú ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀. Faro ọ̀hún ló jẹ́ pé wọ́n ní ó jáwé olúborí níbi ètò ìdìbò abẹ́nú eléyìí tí wọ́n fi ẹnu kò sí tí àwọn tó jẹ́ aṣojú ẹgbẹ́ bíi 84% tí wọ́n ti kópa. Àwọn ikọ̀ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP láti sẹkítírìàtì ẹgbẹ́ ọ̀hún nílẹ̀ yìí àtàwọn ikọ̀ àjọ elétò ìdìbò nílẹ̀ Nàìjíríà ni wọ́n ní wọ́n tọpinpin ètò ọ̀hún èyí tí àwọn adarí ẹgbẹ́ náà tí wọ́n ṣe àpèjúwe bí eléyìí tó lọ bó ṣe tó àti bó ṣe yẹ. Ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú PDP lẹ́kùn ìdìbò Gúúsù Àkúrẹ́ yìí ni Michael Oladimeji ó ní ètò ìdìbò abẹ́nú eléyìí tó jẹ́ aláfẹnukò sí ọ̀hún tí wọ́n ṣe inú tó ṣokùnfà ni ó tún ṣe àfihàn wípé ìṣọ̀kan ó wà nínú ẹgbẹ́ náà. Ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú PDP lápá Àríwá Àkúrẹ́ Isaac Olubi òun náà ó fi ìpinnu wọn múlẹ̀ lórí ẹgbẹ́ ọ̀hún láti jáwé olúborí lẹ́kùn ìdìbò ọ̀hún létò ìdìbò ọdún 2027. Nínú ọ̀rọ̀ rẹ̀ Faro ó dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ àwọn adarí ẹgbẹ́ náà àtàwọn aṣojú ẹgbẹ́ fún ìgbàgbọ́ eléyìí tí wọ́n ní nínú rẹ̀ tó sì ní ohun ó túnbọ̀ sókun ìrẹ́pọ̀ yí dandan nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Sẹ́nítọ̀ Adéníyí Adégbòmírè ló ti fi ìpátárí àgbéta fọ́nrán kan eléyìí tí wọ́n ní ó wà ní ojú ewé ìta gbangba ìwé ìròyìn Vanguard tí wọ́n ti sọ wípé wọ́n ti yọwọ́ rẹ̀ láwo kúrò nínú àti má díje nínú ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú.

eléyìí tó jẹ pé yóò wáyé lónìí ìṣe ni adégbòmílẹ ọhún ó ní àgbẹta náà iná jẹ pé wọn lo ìtàkùn ai láti ṣe tó sì ṣe àpèjúwe rẹ gẹgẹ bí ayédèrú bákan náà ẹwẹ ni sẹnitọ ọhún lọ wá rọ àwọn èèyàn ìpínlẹ ondo àtàwọn ọmọ ẹgbẹ òṣèlú àwọn ẹgbẹ òṣèlú all progressives congress apc wípé kí wọn fipá taari ìròyìn ọhún dànù gẹgẹ bí o sì ní àwọn alátakò ọ̀nà jẹ pé wọn wà nídìí rẹ tí wọn mọ pé òun lè láǹfààní nínú ètò ìdìbò abẹnu tí ń bọ yìí ìṣe ni adégbòmílẹ iná tún wá ké sí àwọn ọmọ ẹgbẹ òṣèlú apc wípé kí wọn jáde ní kẹtíkẹtí lónìí láti ṣe àtìlẹyìn fún èròǹgbà rẹ láti lọ ilégbèmọ asòfin àgbà lẹ sí ìgbìmọ̀ tí ó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò abẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú apc iná jẹ́ pé wọ́n ti kéde èsì ìdìbò abẹ́nú ọ̀hún eléyìí tó jẹ́ pé wọ́n parí tó jẹ́ ti ọmọlẹ́gbìmọ̀ asojúṣòfin ní ìpínlẹ̀ èkìtì ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ ọ̀hún yìí ni asípa adédọyìn banjo ló kéde ẹni tó jẹ́ igbákejì abẹnugan ilégbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkìtì tẹ́lẹ̀ ọ̀làdàpọ̀ kárówì gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí tó sì fìdí ẹni tí ọjẹ́ ọmọlẹ́gbìmọ̀ asòfin tó wà ń bẹ̀ lọ́wọ́ bí ọdún ọmọlẹ́yẹ bẹ́lẹ̀ gẹ́gẹ́ bó sì ní ìbò 6,000 tí ọmọlẹ́yẹ tó sì ní ìbò 1,000 díẹ̀ ní ẹkùn ìdìbò kínní tọ́jẹ́ ti gúúsù èkìtì tó yìn òkúrò ná fi ẹ̀yìn asòfin tó wà ń bẹ̀ lọ́wọ́ rufus adeniyi ojú awo bẹ́lẹ̀ láti gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ ọ̀hún bákan náà lọmọ sórí gẹ́gẹ́ bí olúwàfẹ́mi bámisílẹ̀ bí òun náà bó ti gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú apc láti ẹkùn ìdìbò gúúsù èkìtì kejì tó sì jẹ́ pé yóò tún láǹfààní láti díje fún sáà kẹta bákan náà ẹ̀wẹ̀ ni ẹni tó jẹ́ ọmọlẹ́gbìmọ̀ asojúṣòfin tẹ́lẹ̀ ibrahim ọlárẹ̀wájú ìlú náà lọ́fẹ̀yìn akinlayo kọ́láwọlé láti fi bẹ́lẹ̀ láti gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú apc lẹ́kùn ìdìbò àríwá èkìtì kejì ìṣe ni ẹkùn ìdìbò àárín gbùngbùn kínní olúṣọlá fatọba ìlú náà ló ti gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ ọ̀hún fún sáà kẹta wàyí o ìgbìmọ̀ ọ̀hún lọ́wọ́ àfilédè wípé ètò ìdìbò tó wáyé ní ẹkùn ìdìbò àríwá èkìtì kínní ọ̀nà jẹ́ pé wàhálà ń lọ ṣẹlẹ̀ ńbẹ̀ tó sì ní ìgbìmọ̀ amúṣẹ́yà ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni wọn yóò kéde ẹni tí ọjàwé olúborí ń bẹ̀ ìgbìmọ̀ ilé ti gbàròyé lórí ètò ìdìbò ẹgbẹ́ òṣèlú apc tó jẹ́ ti ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ náà tó wáyé nípínlẹ̀ delta ni wọ́n ti ké sí àwọn olùfèròǹgbà ọ̀hún tí inú ń bí báyìí àtàwọn ọmọ ẹgbẹ́ kí wọ́n fi ẹ̀sùn wọn sọwọ́ báyìí sí wọn nínú ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó wáyé káàkiri lọ́jọ́ sátidé tó kọjá káàkiri ìpínlẹ̀ náà ìṣe ni ìgbìmọ̀ ọ̀hún ló ní àwọn gbé ìgbésẹ̀ ọ̀hún láti lè rí dájú pé wọ́n yanjú ọ̀rọ̀ náà nítòbínúbí kí wọ́n sì rí dájú pé àkóyawọ́ ó wà lẹ́yìn ètò ìdìbò abẹ́nú eléyìí tó jẹ́ pé ó wáyé nípínlẹ̀ delta ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ ọ̀hún chukwuma ujom iná jẹ́ pé ó fojú ọ̀rọ̀ yìí òun ló fi léde pé àwọn adarí ẹgbẹ́ náà wọ́n fara wọn jìn lórí àti lè rí dájú wípé àkóyawọ́ ó wà nínú ètò ìdìbò ọ̀hún orílẹ̀-èdè taiwan ló jẹ́ pé ó ti fìdí rẹ̀ múlẹ̀ báyìí lórí òmìnira eléyìí tí wọ́n ní lẹ́yìn tí wọ́n ní ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà donald trump ó ṣe ìkìlọ̀ fún orílẹ̀-èdè ọ̀hún lórí ìkéde òmìnira wọn láti ọ̀dọ̀ orílẹ̀-èdè china ìṣe ni trump ló fojú ọ̀rọ̀ yìí léde níbi ìpàdé ọlọ́jọ́ méjì kan eléyìí tó wáyé ní beijing èyí tó ṣe pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè china yìí ni xi jinping lẹ́yìn tí ìpàdé ọ̀hún tí ó wáyé ní trump ló ní òun ò tí sọ̀rọ̀ báyìí lórí ọ̀rọ̀ ipò tí taiwan ibi tí wọ́n wà ìṣe ni ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè taiwan ọ̀hún lai ching-ti ló ti wá sọ dímọ̀ wípé orílẹ̀-èdè taiwan iná jẹ́ pé wọn ò nílò àti lè ṣẹ̀ṣẹ̀ mọ kéde òmìnira wọn gẹ́gẹ́ bí wọ́n sì ní àwọn ti ríra wọn gẹ́gẹ́ bí ẹni tó lómìnira ǹjẹ́ ibi tí àrìmọ́ rèé lórí ìròyìn ní kùtù àì fún ti àárọ̀ tòní ọláyínká òjò lólóòtú ìròyìn ọ̀pẹyẹmí jọ̀ọ́dà numuwa sétìgbọ̀ yín iṣẹ́ ò ní ò pé wa ò lágbára lọ́wọ́ ọlọ́run.

0: ẹni ẹ kú ojúmọ ẹlà lọrọ tún ti gorí afẹfẹ àwọn tí ń bá ètò yìí lọ ń bá ètò yìí lọ àwọn ọlọgbọn tó sì ń gbọ wọn ń pè aláṣẹ wọn ń ṣe alájọ wọn sì ń jọ ojú oorun ni mo wà tẹnìkan ti pè mí ngbà tí ó tún yín èèyàn tún pèpè bàbá ibi tẹ ẹ bá kàn déédé lánàá ẹ mọ tí ìlà hàn wá tàn ó náà mo fẹ sọ fún yín láàárọ yìí pé àkàndá ń bẹ káàkiri ká sì tó ríru wọn ó máa ń wọpọ láàrin ìgbà àtọdúnmọdún ká tó ríru wọn àkàndá ènìyàn kan ò ní aṣíwájú àkàndá ọmọ ò ní aṣíwájú olódóde torí pé kí ni àwọn tó bi gan náà mọ̀ pé bí ó ti wá dà nìyí o ni mo fi ń sọ fún wọn tó jẹ́ pé bóyá ẹni tí wọ́n pẹ̀lú ẹjọ́ ṣeré pọ̀ tó ò nífẹ̀ẹ́ sí tó dipó di para tó rí pé o ti lóyún tó mú tó lọ gbé dànù bóyá kàndá lọmọ tó ń bọ̀ bóyá ọmọ tí ó ṣe orílẹ̀-èdè yìí láǹfààní ni bóyá ẹni tí ó tún ìdílé yín ṣe àbí gbogbo òlú ṣe ni tó lọ mú tó lọ bẹ̀ jù síbó sọ fún mi níjọ tó bá wá rìnrìn káàkiri tí wọ́n wí pé èso ńlá kan ní láàrẹ yìí o sì ti sọnù àti ríru ọkàndá ọmọ bẹ́ẹ̀ ni pé ngbà tí gbogbo nǹkan le láti fi tí mo fi wé látọbi bàbá nìkẹ́nẹ́ wípé àwọn àkàndá ni wọ́n sì ti ṣiṣẹ́ fún àwọn ọmọ aláìní àwọn tí òbí wọn ò lágbára tí mo lè kà wọ́n tí mo lè dárúkọ wọn ṣùgbọ́n tí ní sọ fún yín kó mọ̀ rókì lọ́kẹ̀ yín náà tẹ mọ̀ wọ́n tó jẹ́ páwọn ni wọ́n wá tún di ẹni ibi sí bàbá nìkẹ́nẹ́ ngbà tí bàbá nìkẹ́nẹ́ fẹ́ parí iṣẹ́ fún wa kórílẹ̀-èdè ìlú ajédùbúlẹ̀ kó tutù fún wa gbé mu kí gbogbo ẹ̀ ó túwọ̀ ọ̀rọ̀ ká máa lọ kó má sí nǹkan kan àwọn tí wọ́n sokùn dínà nìyí irú ẹ̀ náà làwọn kan tí wọ́n tún kóra wọn jọ tí wọ́n sokùn dínà fún àkàndá tó náà ń ṣe àkàndá yìí náà ti wá ngbà tí wọn ti bi tán tí ìyá ti tọ ńlò náà ti jáde síta ló ti ń dá ṣiṣẹ́ tó sì ń rí ibi tó ti ṣiṣẹ́ lákọ̀ọ́kọ́ níbi elépo tó lóun lòun fẹ́ lọ gba àwọn aráàlú òun sílẹ̀ ó yẹ kí gbogbo wa máa gbádùn ní gbẹdẹmukẹ ni àwọn tó ń bá ṣiṣẹ́ ò fẹ́ fi sílẹ̀ torí pé kí ni wọ́n mọ ọpọlọ tó ní wọ́n sì mọ bó ṣe ń ṣe tí owó fi ń wọlé fáwọn wọ́n ní kó má lo àwọn atún padà dọ́bù owó iṣẹ́ oṣù ẹ̀ tí ó máa gbà ngbà tí wọ́n sì rí pé ìgbàkigbà táwọn bá ti pè é fún nǹkan kan ṣé yóò lè máa fún àwọn yóò lè máa yá wọn lọ́pọlọ táwọn ó máa lò ó ní bẹ́ẹ̀ ni àwọn náà ṣègbè lẹ́yìn ẹ̀ ó lọ ọkùnrin kan ló ń gbégbèsè àti pé kó ń dojú àkàndá yìí délẹ̀ tákàndá yìí fi fẹ̀yìn ẹ̀yìn tó náà fi lọ ẹni tọ́lọ́run ò bá pa èèyàn ò lè pa àkàndá èèyàn kan ò ní aṣíwájú gbogbo àwọn èèyàn wa tí wọ́n ń lé tí wọ́n ń lọ fìbọn kámọ́lé àápa wọn ni a ṣe ni báwo la ṣe fẹ́ máa rí ọ̀jọ̀gbọ́n pòfẹ́sọ̀ òǹkọ̀wé ni tó tún gba àwọ́ọ̀dù ńlá báwo la ṣe fẹ́ máa rí wò lénìí tí ò bá sí irú àkàndá aṣíwájú yìí tó tètè ta wọ́n lólobó táwọn náà fi sá kúrò mélòó ni kí n kà láwọn tí àkàndá yìí tó gbà kalẹ̀ láṣíwájú yìí tó jókòó ló ń ṣe jíjẹ ọ̀pọ̀ amọ̀ye nǹkan tó jẹ́ dúkìá ẹ̀ ń ló tà nítorí wọn ṣé kò fẹ́ràn àwọn ọmọ kóòtù òjíire ni ṣé kò ṣe eré ni kò lérò pé òun ń bọ̀ wá kóun wá di nǹkan kan nílé àwọn bàbá tí wọ́n rí gbogbo ohun tó ṣe tó sì fi gbà wá tó fi ṣe náà ni wọ́n ti lẹ́ni tó fẹ́ ṣe tẹ́lẹ̀ pé ìwọ dúró jẹ́ kákàndá yìí jẹ́ kò ṣe ẹ dákun ẹ gbé lárugẹ o táwọn kan bá ń pẹ̀gàn tí wọn ò bá mọ̀ ara wọn ni wọ́n ń pẹ̀gàn sí o pepo ẹ̀pà kó máa rántí pé bóun bá ṣe pepo ẹ̀pà ẹnìkan bẹ́ẹ̀ ni wọ́n ṣe pàtó náà lẹ́yìn ọ̀la ẹ̀là lọ̀rọ̀ ni o ìwọ tó o pè mo dúpẹ́ wípé o rán mi létí pé àkàndá ọmọ kọ̀ọ̀kan ọlọ́run ó fi sínú ọ̀dẹ̀ lè kálukú wa àwọn ọmọ tiwa náà yóò sì ṣoríire o a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń ṣàtìlẹyìn fún ètò yìí eré a máa jẹ́ tiwọn ọlá a máa jẹ́ tiwọn a ní rí bí ogun ìgbóná lórílẹ̀‐èdè wa o a ṣẹ́.
1: Mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọkùnrin abá dúró tán. tí ó sì má ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abamation láti jẹ́ alágbàtàjákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-53 Orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abamation.

0: ṣe lójú iná lè wùrà oorun àgbẹdọ ibàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà iwájú datmal ds jẹ́nráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ datmal ds tí wọ́n ṣe pẹ̀lú atẹ́mítà àti lumefantrin tó jẹ́ 80mg àti 480mg ọ̀tá ayérayé ni àrùn ibà àti datmal ds ọ̀gá méjì ò gbọdọ̀ gbénu ọkọ̀ kan ìwọ̀ àjọ nafdac fòun tẹ̀lú datmal ds bí datmal ds ṣe wà fún àgbàlagbà bẹ́ẹ̀ náà ni datmal ṣóngálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé iléeṣẹ́ jesse pharmaceutical company limited ló gbé jáde tó ń tà wọ́n fi alágbàtà káàkiri nàìjíríà ẹgbẹ́ 0806-646-6115 níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá alágọ̀ ara kí ló fẹ́ di olówó láti máa ní datmal ds lọ́wọ́ lóòrèkóòrè àlàáfíà rẹ ṣe kókó bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ o.
1: Ẹgbẹ́ Sunday Ademule Tuluse, ọ̀run ma lu tọ́kẹ̀, ọ̀run ma tó bèrè o. Ọyọ ìbáṣálákeré. May 28, ohun ẹ̀rọ tí a bẹ̀rẹ̀ pẹ̀lú Gbálígbàdé. May 29, ohun aṣẹ́gọlọ́pàá yẹgbẹ́ Sunday Ademule ó kọ́hun lute. May 30, ohun aṣẹ́kágbẹ̀rọ àtúpẹ́rọ́jọ mú ìdàgbàsókè olute. Ọlọ́lá gómìnà Ondo State, Dr. Lucky Orimisa Yedaiwa, ohun special guest of Ọ̀nà Jọ́nẹ̀, His Royal Majesty, Ọba Adéjìmí Adú Alágbàdo Àgìrí Lálásẹ, Ògògà Fúkẹ́rẹ́, Chairman, Ekiti State Council of Ọba. Àti kábíyèsí olóyè rẹ̀ His Royal Majesty Ọba Motunde Alaba Ibiyan Adako Ireji Second Ọmọ Royal Fathers of the Day Chief Rotimi Benjamin Ibidapo OOF Di Ààrẹ Atúlùṣe Ọ̀fọwọ́ Kìdọ̀ Àtàrí Akilẹ̀ Odua Ilé-Ifẹ̀ Ohun Chairman 2026 Ero Anshinsha Kute Development Senator Olajide Ipinṣàgbà PAG Member Representing Odo Non Senatorial District Àti Honorable Emmanuel Olúwàtúmẹ̀yìn Adélégbé Member Representing Ọ̀wọ́sẹ̀ Federal Constituency Ọmọ Guest of Honor Ero Planning Committee Ìdọ̀mọ̀pẹ̀ yìí
2: Nigeria Chartered Insurance Institute of Nigeria Àjọ ilé-iṣẹ́ àdójútòfò nílẹ̀ Nigeria Ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo àti Èkìtì ló tẹ pẹpẹ ọ̀sẹ̀ ìpolongo ìdójútòfò fún tọdún 2026 èyí tako rí rẹ̀ jẹ́ ìdójútòfò ọjọ́ ọ̀la tí a sọ dọ̀tun bẹ̀rẹ̀ lọ́jọ́ Tuesday ọjọ́ kọkàndínlógún sí Thursday ọjọ́ kọkànlélógún oṣù karùn-ún ọdún yìí Tuesday ni ìpolongo láwọn iléèwé ilé-iṣẹ́ kéékèèké àtàlábọ́dé Wednesday lálọ́ kéde láwọn ọjà wa nígbà tí Thursday jẹ́ ọjọ́ fún àpéjọpọ̀ àjọrò pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́pọ̀lọ́ pípé ní díẹ̀ ètò ìdójútòfò àwọn fàsíkò yìí jẹ́ kó di mímọ̀ pé ọ̀rọ̀ ń yọ ní ètò ìdójútòfò lábẹ́ òfin àjọ àdójútòfò tọdún 2025 NIRA Act 2025 ẹni tó nílé tó jálágbèéká àtàwọn tí wọ́n nílé tí wọ́n ń lò fọ́fíìsì ilé ìtajà ilé ìwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fẹ́ ni ó bá ní mọ́tò agbanisíṣẹ́ tó lóṣìṣẹ́ ó kéré jù òṣìṣẹ́ márùn-ún gbogbo onílé epo àtẹni tí ń ta gáàsì gbogbo onílé ìwòsàn àwọn dókítà àtòṣìṣẹ́ elétò ìlera tó kù àwọn òṣìṣẹ́ ìjọba àwọn ajálélówó ìjìyà tó nípọn ló wà fẹ́ni tó bá yẹ kó ṣètò ìdójútòfò tí ó sì ṣe bẹ́ẹ̀ o fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ máa pè sórí nọ́mbà yìí 0805-309-9019 Mr. Àtàndá Ọlárẹ̀wájú ààrẹ ẹgbẹ́ àwọn adójútòfò nípínlẹ̀ Ondo àti Èkìtì àwọn ló ń kéde.

0: méjì. Òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fúnni ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tí ó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ́ ó dára púpọ̀. Owó rẹ̀ ò sì gani lára. Kà sí MINL Limited ní number 21-23 Òpópónà Abimbola ní Ìsọ̀lọ̀ Industrial Estate ní Ìsọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434 0803-258-1864
0: Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
2: Adé orí gbogbo ilé.
3: Olóríire má dẹ̀tú. Àkíkọ́ àti bẹ́ẹ̀ ń wà mára wẹ́nu. Ìjọ. Ó ní ọba tó tó. Ìṣòroyá Májèsì. Ọba Ajíbádé. Bádé Gbẹ̀chi. Ògún Oyè di Tọ́ọ̀d. Ọlọ́rọ̀ Oyè Nọ̀rọ̀. Ọdún Èjèrè o bàbá. Bade dumare oju ni te o wele ma be no koju omi lalato akorin erin te aku ototo jim ti ba won lu kenkele mi ba won lu ofiri o lagba ile dumare wi alu ofi o fo dim kare tararara din ka chopo wo ayo ya go tutu o mo ma wa olina ire oluwa ire o yi ma kose ri victor ayo la bakare yo so odo loye ogba ti meyin of our kingdom lagba ile dumare ewu apopo agbo odu wo otupa le kere soke ba won rode ko ma no luku oka ma fo iyo di Tonel, like by Led Marie Victor, we are yet a way out with one. I know Yaram Jay, Obawa, Kumagba Dopa, Dodo, Magbedo Che, Bimbo, Akerele, I get them as your majesty. Wow, for them, Victor, I am not like a carry.
4: Ogogo
5: erufun
4: ibamojumodo
5: odo laye
4: ugba kejan logoye na

àkọ́kọ́. Táwọn ọ̀jọ̀gbọ́n parí ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Níbi tí ọgbọ́n ti ń pọgbọ́n jẹ. Ìmọ̀ ń bá wọn rìn. Oríire wọlé dé. Oxford Great College. Ó dára bá nínú ẹ̀kọ́ ariwo gba gbogbo ìgboro gan. Ìmọ̀ ìjìnlẹ̀ tá a dá sílẹ̀ lọ́dún tó ti pẹ́. Ó ń fọ̀ lójoojúmọ́. Pẹ̀lú èsì ìdánwò tó yanrantí. Ilé ìwé fẹ̀m̀fẹ̀. Ó kàǹkà. Àwọn olùkọ́ yanrantí. Mr. Bọ́lájì Adéníyí. AKA Master. Multiple award winning proprietor. Ilé ìwé ẹ̀gbọ́n orí ọ̀fẹ́ àtòjẹ ìjọba. Ẹkúṣe ọpọlọ. Ilé ìwé tó ti bẹ̀rẹ̀. Láti crèche. Títí dé primary school. Secondary school wọ́pẹ̀ láti GSS 1 àti 2 SS 3. Ilé ìwé

0: Gary Mix.
1: Kí ló ń sun ọpọ́n ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tí ẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
2: O ní láti jẹ́ méjèèjì. Ṣé jọ̀lọ́fù ráìsì rẹ pẹ̀lú adùn kóró náà? Kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
3: Ṣadé kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
4: Màámi.
3: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
4: Hypo kẹ̀.
3: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
5: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
6: Òṣùpá sàn díẹ̀díẹ̀ làwọn máa tún ṣe èsì ìdìkẹ̀ láyé lọ. Ogun mátálọ́gbọ̀ kó mára láwìn ó padà ti dópin. Sọ̀ntagbára kásán yòókù létà sí ìdìkẹ̀ láyé lọ. Sọ̀ntagbára kásán yòókù létà sí ìdìkẹ̀ láyé lọ. Kọ́ tó bá ti fẹ́ àtọ́bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ń ta automobiles, oríṣi nǹkan náà ń tà lọ bá sí ìdìkẹ̀ wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọlọ́wọ́ díẹ̀díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù. Ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sunday dájì 50% wọn á gbọ́jà yín fún yín ọmọ àsọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀ kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn kò kọ́ wọn sí lórí ẹ lè download app yìí lórí app store.
7: For this Naija, everybody go chop, whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
8: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

0: ṣe lójú iná léwu ra òun ran àgbẹdọ
1: ibakíba kan ò tó fọwọ́ sọ̀yà iwájú datmal ds jẹ́nráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ datmal ds tí wọ́n ṣe pẹ̀lú atẹ́mítà àti lumefantrine tó jẹ́ 80 mg àti 480 mg ọ̀tá ayérayé ni àrùn ibà àti datmal ds ọ̀gá méjì ò gbọdọ̀ gbénu ọkọ̀ kan ìwọ̀ àjọ nafdac fòun tẹ̀lú datmal ds bí datmal ds ṣe wà fún àgbàlagbà bẹ́ẹ̀ náà ni datmal ṣóngálá tó jẹ́ 20 mg àti 120 mg ṣe wà fún àwọn ọmọdé iléeṣẹ́ jesse pharmaceutical company limited ló gbé jáde tó ń tà ó ń fi alágbàtà káàkiri nàìjíríà ẹgbẹ́ 0806-646-6115 níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá alágọ̀ ara kí ló fẹ́ di olówó láti máa ní datmal ds lọ́wọ́ lóòrèkóòrè àlàáfíà rẹ̀ ṣe kókó bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lórí dókítà

0: cha-cha.
1: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ́ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
2: SELARIE salary.
1: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pìn ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Here you go, dear.
6: Mom, you didn't add milk.
5: No need to. Taste it and see why.
6: Wow, but how?
5: Is it milky?
6: Yes.
5: Is it creamy?
6: Yes.
5: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
6: I love it, Mommy.
7: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
8: Milo. Bàbá ẹgbà mi, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
9: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Make Sure. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091 60 62 62 53 0.

0: tí ẹ rí ẹni gbòòrò lẹnu ọjọ́ mẹ́ta yìí.
1: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà mi ò rọrùn sùn déédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kó o rọ́nà báyọ̀ oje ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbóyin ìṣèlú ṣì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe wòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school ní ìlú Àkúrẹ́. Báyọ̀ fẹ́ bèèrè nǹkan kan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀ rẹ̀ kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pèmí.

0: jẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbi kíbi tẹ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tó ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àboríṣiríṣi nǹkan, wá sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kiní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìṣe yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí a ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọ́ ìlà fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi, Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola. Ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
1: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Àṣírí-ọlá òní agbó abayín tí a mọ̀ sí CDCare. Application ni tẹ́pẹ́ tí ẹ bá ti ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, laptop ni o, mattress ni o, kettle pot ni o,
0: gas kùkà
1: ni o, bẹ́ẹ̀ fẹ́ ra àga ó wà nbẹ̀, bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò ó wà nbẹ̀, tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà kí wọ́n lọ wò pé èlò ni wọ́n ta
0: àwọn
1: ẹni tí wọn lọ wò kó tó di pé wọn ò wá ní àǹfààní pé ọjà jẹ mọ sanwó kínní ní ọdọ wa. Àǹfààní sì wà fún wọn láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tó wà tárí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọn fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
0: Ogójì ọ̀sẹ̀
1: láti máa sanwó.
0: Mo fẹ́ bí n pé ṣé wọn kọ̀kọ́ san iye kan lẹ̀ ni wọn wàá gbé ọjà wọn àmọ́ san yòókù díẹ̀díẹ̀ báwo wọn ṣe.
1: Ẹ ṣeun olótú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀, tí wọ́n bá ti ń rà á, tán bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láà mọ̀ gbé ọjà yìí fún wọn, tí wọ́n sì mọ̀ fi ní àǹfààní láti mọ̀ san yòókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó yòókù ní oṣù míì táàbọ̀ sí. Tán bá mú oṣù mẹ́rin, àǹfààní wọn fún láti san ìkíní kejì, tán bá ti san tán, a wá gbé ọjà yẹn fún wọn, wọ́n á mọ̀ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sà.
0: Kí ni ìdí tí ẹ fi ṣe bá pé káwọn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí tó di pé ẹ gbé ọjà fún wọn?
1: Ẹ ṣeun olótú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
0: eléyìí
1: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà, kó san kó sì máa gbé nǹkan rẹ̀ lọ, a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá sà.
0: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀hún ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ẹ̀ rà fún
1: wọn? Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílàpẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀? Ṣé wá rí tonímọ́tò dé, a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ orú mọ́tò tán bá fẹ́, kọ́lọ̀ tán bá fẹ́, iye tán bá ń tà, kán sọ fún àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú, a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípé rà fún mi kò da nǹkan kan, kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn, tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá.
0: Níbo ni ọ́fíìsì yín?
2: Ọ́fíìsì wa wà ní Exodus Filling Station, formerly Tota, opposite Fectochi Pharmacy, Oluwatuyi Quarters, Akure, Ondo State.
1: Olúléṣẹ́ wa sì wà ní No. 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olótú.
3: Ẹ pè CDCare sórí nọ́mbà yìí 070-7454-2995. Lẹ́ẹ̀kan sí 070-7454-2995.
1: Ẹ ṣeun olótú.
0: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola tí ẹ jẹ́ aṣojú CDCare. Ìwọ náà má gọ́ra ẹ lónìí, o lè bàdẹ tí ó ní dúkìá.
4: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
5: Wo ọ̀rẹ́, ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dáná wa ní ń jò. Gáà sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán. Gbogbo electronics wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
4: Ara ń tà wúnu. Ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDCare ni.
5: CDCare, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
4: CDCare, CDCARE, Application Àṣírí Ọlá ni. Níbi tó ti rí ra gbogbo tó fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget, electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́, kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà. O lè sanwó ohun èlò tó bára fún odidi oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
5: Irọ́ ni o.
4: Òótọ́ tọ́ hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti rà wọ́n. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí, mi sanwó rẹ̀ tán.
5: O sì rírú èyí, o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
4: Ìwọ ló béèrè, ṣùgbọ́n ní báyìí tètè download CDCare lórí Google Play Store àti iOS App Store. Kí wọ náà máa jáyé CDCare ní wẹ̀. palemo round to nilo ko ma san wo were were lai ni ele kankan lori e ko si website wa cdcare.app
6: cdcare making life easier.
7: Mami, te ba ri bi mo se fo ile igbonse yen. Ewo, o mo gidi gan ni.
8: O le won loju looto. Sugbon lilo Hypo toilet cleaner to bo ma pa awon kokoro ifojuri to wa nibe.
9: Be ni o, ma gba fa awon kokoro ifojuri daabo.

0: ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣù. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Tọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olúwa ń tíṣẹ̀ jínsánṣínú pantan yoga wristwatches awoka senator dressing resource control ní yíṣù. Ọ̀tà gbàǹtagbà tó ta gbẹrẹgẹdà síbi gbẹrẹgẹdà ní gbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbẹ́gbà ti rí gbá ọjà pàtàkì kalẹ̀ sí. Bí òde ní ọjà ìlú kan lókè òkun ni military and paramilitary accessory àwọn officers boot ní ti civil defence soldiers police peace corps àtàmọ̀tẹ́kùn àti bẹ́ẹ̀ àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ni kò tètè wá máa order for uniform container and sanders. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọléyọ tàbí dọ́sí dọ́sí. Ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé. Ó yá ní nọmba 85 ọba Adéṣidà ní dojúkọ táwọn ọ̀là kúrẹ́. Telephone 080-3452-0455. Ní Yéṣù, wá bí bàtà kókó ká.
1: Ọpẹ́ sí Ọlọ́run fún ìgbé ayé rere ní gbogbo ẹbí ògèdèǹgbé. Kí ń kéde ikú àti ètò ìsìnkú màmá wa, màmá màmá wa àti màmá màmá màmá wa wọ́n. Late Mrs. Abigail Fatima Ògèdèǹgbé, ọmọ Yomibade Akeredolu tí wọ́n jáde láyé lẹ́yìn tí wọ́n lo ọdún 98 98 years lókè èpẹ̀. Bí ayẹyẹ ìsìnkú wọn yóò ṣe lọ rèé o. Wednesday 16 oṣù kẹfà ọdún yìí láwùjọjọ àjàbọ̀ ẹ̀ káàkiri ìlú Ọ̀wọ̀ bẹ̀rẹ̀ láago mẹ́sàn àárọ̀. Friday 16 oṣù kẹfà ní ìsìn àṣálẹ̀ onígbàgbọ́ nílé rẹ̀ tó wà ládùúgbò Akinuwa Ìṣẹ̀lú Ọ̀wọ̀ lẹ́gbẹ̀ẹ́ Ìtẹ́ bẹ̀rẹ̀ láago mẹ́rin ìrọ̀lẹ́. Tó bá wá di Sátidé láwọn ṣe ìsìn ìdágbére ní New Church Cathedral òkè Ògún Ọ̀wọ̀ bẹ̀rẹ̀ láago 11 àárọ̀. Ẹ̀yìn èyí lára màmá yóò wọ́ka ilẹ̀ sinmi nílé rẹ̀. Ayẹyẹ ìgbàlejò ẹni ọmọ sin ló bímọ yóò wá sọlẹ̀ ní Narin King Event Center Housing Junction Ọ̀tàpẹ̀tẹ́ Ọ̀wọ̀ màmá wa Ọ̀wọ́n. Late Mrs. Abigail Fatima Ògèdèǹgbé.
2: Aya Ògèdèǹgbé agbógunbóró ọmọ olúlo ẹ̀gọ́ ọmọ alùhàn àgbàwọ̀ sórínà ọmọ alọ́jà mẹ́ta yọ ọ̀nà òjò ọ̀bánárigidi tán ọ̀yánáwáta ọ̀yánámúchẹchukẹta.
1: Máa sùn láyà olùgbàlà títí dọjọ́ àjíǹde

Jess Globin, oògùn àpilẹ̀ṣẹ̀ olómi tó ń ṣe àlékún ìlera pẹ̀lú àwọn èlò hemoglobin, vitamin B12 àtàwọn amáraji míì. Kára ó jí pépé kára jọ̀lọ̀. Jess Globin, ó wà ní 200 ml. Jess Globin Plus tún fakọyọ ìmọ̀ ìjìnlẹ̀ tó gbẹ́pẹ́lí fún ìlera mọ̀lẹ́bí. Àjọ NAFDAC fòǹtẹ̀lú iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Ó ń fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹ pé 0806-646-6115. Má fi àlàáfíà rẹ tàfàlà. Gbé Jess Globin lura lọ́wọ́ kan.

0: méjì. Òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fúnni ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tí ó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ́ ó dára púpọ̀. Owó rẹ̀ ò sì gani lára. Kà sí MINL Limited ní number 21-23 òpópónà Abimbola ní Ìsọ̀lọ̀ Industrial Estate ní Ìsọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434 0803-258-1864.
0: Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
2: Adé orí gbogbo ilé.
3: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
4: S-E-L-A-R-R-I-E. Sálárì.
3: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹsí pẹ́ẹ̀lì turmeric.
5: T-U-R-M-E-R-I-C, turmeric.
3: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
6: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
7: Òṣùpá sì di kẹ̀ láyé ń lọ, sì di kẹ̀ láyé ń lọ. Sàndíyàdíyẹ làwọn máa tún ṣe, sì di kẹ̀ láyé ń lọ. Ogun máta lọ́pọ̀ kó mára láwìn, ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà, sì di kẹ̀ láyé ń lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà, sì di kẹ̀ láyé ń lọ. Kọ́ tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ń ta automobiles, oríṣi nǹkan ló ń tà, lọ bá sì di kẹ̀. Wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ̀díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀. Ẹ lè san lóṣù méjì, oṣù mẹ́rin, oṣù mẹ́fà, oṣù mẹ́jọ, àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá sọ́ndé dàjì 50%, wọ́n á gbọ́jà yín fún yín, wọ́n máa sọ̀rọ̀ kù díẹ̀díẹ̀. Kò sí owó èlé lórí ẹ̀ o, zero interest ni. Wọn kò kọ́ sí lórí. Ẹ lè lè download app yìí lórí App Store.
8: I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
9: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe. Make your world.
10: Is it okay to make fun of our tooth gap? Let's have a talk.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi chicken flavour sí ó yá ẹsí pẹ́ẹ̀lì celery
1: SELARIE salary
0: bọ̀dá mi ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric
2: TURMERIC turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
1: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: ẹ kú ojúmọ́ ní gbogbo ibikíbi tẹ́tí láǹfààní àti máa gbọ́ àlóòrọ̀ ọ̀tún nílá tí ń sọ pé ojú rẹ mọ̀ yín lónìí o ojú rẹ mọ̀ yín sówó mọ̀ yín sọmọ mọ̀ yín sálàáfíà ẹ̀kú ti ṣe baálẹ̀ tọrọ a káàbọ̀ sínú ọ̀sẹ̀ tuntun yaranyaran gbà tá à ń kọjá ní orí ètò ní ọ̀sẹ̀ tí ó kọjá tí à ń palẹ̀ mọ́ lórí ètò anító tó bá wọlá ọlọ́run o ní ọ̀sẹ̀ yìí a tún padà wá sórí ètò a fi ṣàwàdà ṣùgbọ́n ọlọ́run ọba mi gbà bẹ́ẹ̀ ó sì sọ́ di òdodo mọ́ wa lọ́wọ́ la fi ń fi gbogbo ìgbà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ò ń torí wípé tí ò bá ti tagbára ọlọ́run ni kò sì ti ń jẹ́ èèyàn nítorí pé ènìyàn àbìdí yànyàn ènìyàn ènìyàn kò sí tí ènìyàn ò lè fi ènìyàn ṣe nítorí pé ẹja lẹja ń jẹ sanra ṣùgbọ́n torí pé ọlọ́run ń bẹ pẹ̀lú wa òun náà la fi dàbí ẹni tí ó mọ̀ ọ́n ṣe tàbí dàbí ẹni tó gbọ́n òun la fi dàbí ẹni tó ní nǹkan míì sábẹ́ aṣọ láì mọ̀ wípé kò sí nǹkan kan gbára lọ́wọ́ ọlọ́run lásán ni nítorí wípé ẹni ọlọ́run bá ń bẹ lẹ́yìn rẹ̀ bí akọni ẹlẹ́rù ni torí bí gbogbo ayé bá ń dojú kọ ni tọ́lọ́run ò bá ti kẹ̀yìn sẹ́yìn tọ̀hún yóò mọ̀ dàbí ẹni pé ẹ̀yìn tọ̀hún ló gajá ayé lọ ni ṣùgbọ́n tí ọlọ́run bá yẹ kẹ̀yìn sẹ́yìn tọ̀hún kí gbogbo ayé gbé sókè báyìí ẹnìkan bá ti lè yọwọ́ kúrò bẹ́ẹ̀ báyìí yọ balẹ̀ ni kì í ṣe pé ó jábọ́ ò yọ wàá jáfọ́ ni ìyẹn ni wípé ọlọ́run nìkan la tó fẹ̀yìntì àtó gbójúlé àtó gbáralé àtó gbọ́kànlé òun náà la tó sìn àtó bọ̀bí orí nítorí náà a kì í kààbọ̀ sí orí ètò yìí ìtọ́ wa tí a ti máa mú àwọn kókó tó bá suyọ nínú àwọn ìwé ìrìn ojoojúmọ́ ilé wa wá sí etígbọ̀ yín láàárọ̀ tòní ọjọ́ ajé gbogbo wa pátá ni láàrá jẹjẹun o ẹ wá nǹkan fìdílé fìdílé nǹkan tó fi nǹkan lédìí kálíbà gbádùn ara wa bá ti máa ń gba ní gbogbo ìgbà ní orí ètò yìí ó dá nítorí àkókò wa kí a mọ balọ̀wọ̀ náà ẹ jẹ́ kí n sáré dá tọ́mì lórí kejì lọ́hùn náà dá tọ́mì.
1: Dádì Junior Ọjọ́ jẹ́ ń sùn. Má jí mi kalẹ̀, gbogbo ẹ̀ náà òjùṣẹ́jú méjì lọ.
2: Mọ́mì Junior, má yẹ̀yẹ́ mi. Mo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
1: Fi mí lẹ̀ jàre.
3: Bíkọ́tà abákàtù ló tún ṣe kọ́.
1: Yéè, má pa mí jàre jẹ́ ń ṣe ìyá àwọn ọmọ mi.
2: Bó ló ń sá lọ?
1: Dúró náà, Dádì Junior, ọgbọ́n wo ló dá sí?
2: Èmi náà kọ́, ìṣọ̀wọ́ bíkọ́tà abákàtù ni oògùn tá a fi mọ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ lọ́nà ìgbàlódé fún àwọn ọkùnrin. Ajábí idán ni. Bẹ́ẹ̀ni, ọ̀rẹ́ mi alówólé ló fún mi. Ó wúlò fáwọn ọkùnrin tó ń rẹpẹ̀tẹ̀ dọwọ́ lẹ̀ bí ewé ọ̀gẹ̀dẹ̀ tá a fi iná pa lójú iṣẹ́. Èwo ni kò ń jẹ́ ó wà ńlẹ̀ láti jẹ kọ́kùnrin ó máa wòkè. Finú ká bí ó ṣe bòkèlè káì. Bíko kábàbà capsule irú kan ṣọ̀wọ́n láwùjọ òkúta. Iléeṣẹ́ Ayo Aba Health Limited ló pòpọ̀ fáwọn ọkùnrin nìkan. Ẹ lè ríra ní chemist àti pharmacy fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. Ẹ pé 0803-860-6858 lẹ́ẹ̀kan sí 0803-860-6858.
4: Kaba ti dani ko giri ena me ireni o
5: imo gba le yare
4: igo ba ti sase yori lori oro ale
6: aarin igoba
4: ati sinigbo
6: ofura ni
4: kere ile ejo
6: oje bibo
4: ulu igoba
6: lene
4: ile ka gba ole lapa otun
6: bibi ko ni usia
4: iwaju
6: aarin agbegbe
4: wo gba lo
6: ulu sinigbo
4: titi de erefi
6: atule alayo
4: igoba le mo lebe
6: o ba de je fo ibi robo to ka mu kun o
4: ate lebe do ni oloni
6: ete ara ko mo lepa
4: ala ile aarin
6: igoba ti sinigbo
4: o ti je igbe afọ
6: e se sinigbo ni lalẹ kan jale lori
4: igoba ti ta ogboru
6: lajo pala
4: e ki simija
6: atelerodi
4: o ti ya je rifo
6: lota lota
4: alejo li sinigbo je
6: o lo de igoba se jarebo
4: lule ejo pi
6: a ti de fo
4: ulu sinigbo
6: ko lori ale
4: kan ja si
6: kabiyesi oba logun
4: bi eyi na soro ja
6: o yerike lalẹ
4: e kole
6: e dako
4: o yerike ba ulu sinigbo danpo
6: lori oro ale ko je tere ulu igoba
4: e ki yari kabiyesi
6: e ri ma ba ogbo
4: kabiyesi adilewa
6: adeniyi
4: oba logun ti goba
6: e si
4: ebe
6: ogudare
4: omo rege
6: Sáwo ti goba
4: àti I shift Sunday
6: Oboye
4: Olú
6: Ode
4: Ofi goba
6: àti akọ̀wé
4: ebi
6: Ọsọ̀lọ̀ ti goba
5: ẹ̀ ọ́n nípa kẹ́ni akéde.
7: Yorùbá ní yinyin ni ká tún lè gbà míì sí torí ẹni tí ò dúpẹ́ gbẹ̀fà ó sì gidi ní ìgbèjì. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gómìnà Lucky Ayédàtiwa orí mi sàn. Wọ́n ṣe fàyè gba gbogbo àwọn àgbẹ̀ lókè ẹ̀gàn. Kíkọ́ máa ṣe níyọ̀ tọ̀mì kan sì máa báṣẹ́ wọn lọ ní rẹ́gẹ́dẹ́ fín. Ẹ má gbàgbé gbogbo àlàálẹ̀ ètò tá a là fún àwọn àgbẹ̀. Ẹ jẹ́ ká jọ wùwọ́ ọmọlúàbí. Ẹ má gbàgbé Polygon ìgbésẹ̀ kankan nínú àwọn àlàálẹ̀ ìjọba wọ̀nyí
8: láìpẹ́
7: àwọn tásọ̀sì yóò mọ yaba kọ̀ọ̀kan kiri
8: àbá tí ò bá tí ì ṣe
7: ìjìyà pàtàkì wà fún o
8: bákan náà
7: gbogbo igbó dúdú ni àwọn àgbẹ̀ ti kọ tán lókè gan
8: ìjọba sì fara mọ
7: ṣùgbọ́n gbogbo ibi títí kí wà tí màláìnà àgbẹ̀ ti

0: ṣe lójú iná lè wura oorun àgbẹdọ ibakíba kan ò tó fọwọ́ sọ̀yà iwájú datmal ds jẹ̀nráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ datmal ds tí wọ́n ṣe pẹ̀lú atẹ́mítà àti lumefantrine tó jẹ́ 80 mg àti 480 mg ọ̀tá ayérayé ni àrùn ibà àti datmal ds ọ̀gá méjì ò gbọdọ̀ gbénu ọkọ̀ kan ìwọ̀ àjọ nafdac fòun tẹ̀lú datmal ds bí datmal ds ṣe wà fún àgbàlagbà bẹ́ẹ̀ náà ni datmal ṣóngálá tó jẹ́ 20 mg àti 120 mg ṣe wà fún àwọn ọmọdé iléeṣẹ́ jesse pharmaceutical company limited ló gbé jáde tó ń tà wọ́n fi alágbàtà káàkiri nàìjíríà ẹgbẹ́ 0806-646-6115 níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá alágọ̀ ara kí ló fẹ́ di olówó láti máa ní datmal ds lọ́wọ́ lóòrèkóòrè àlàáfíà rẹ ṣe kókó bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ o.
1: Ẹ̀ka tó ń bójú tọrọ iṣẹ́ tó ń lọ ní Ondo State Water Corporation.
2: Lábẹ́ àkóso Ministry of Water Resources, Public Sanitation and Hygiene.
1: Pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ African Development Bank.
2: Lórí akéde ẹ̀ pé.
1: Nípa project ìpèsè omi nípínlẹ̀ Ondo.
2: Iṣẹ́ ti débi gbígbé àwọn òpó tó mímọ́ máa gbanú rẹ̀ kalẹ̀.
1: Wọ́n sì rí àwọn ilẹ̀ tàbí ọ̀nà tàbóko tàbí dúkìá.
2: Tíṣẹ́ yìí lè ṣe ìdíwọ́ ráńpẹ́ fún.
1: Ṣùgbọ́n ìgbìmọ̀ tá a lè máa fẹjọ́sùn ti wà.
2: Ìbẹ́ ìjẹ́ pé àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ló ṣe àṣemáṣe kan.
1: Nípa ìṣekúṣe ìwàkúwà.
2: Nípa rírà àti títà tàbí ìbáṣepọ̀ tó lòdì.
1: Ẹ wá fẹjọ́sùn ọ̀gá tí ń bẹ ńbẹ̀.
2: Tàbí kẹ́ ẹ kọ́ sínú àpótí ìfẹjọ́sùn.
1: Léyìí tá a ti pèsè sáwọn ibùdó iṣẹ́.
2: Tí wọ́n dẹ̀ máa ṣiṣẹ́ lórí ẹ̀ ní kíá.
1: Tàbí kẹ́ ẹ pe nọ́mbà.
2: Tá a ti ṣètò ẹ̀ tí ò ní gba owó yín.
1: Ìyẹn 08-06-266.
2: Tàbí kẹ́ kàn sí wa ní
1: complaints.awsspiu@gmail.com.
2: Tó
1: Onúribu Ayọ̀dẹ̀lẹ̀ Àkàdé
2: FCA
1: Commissioner for Water Resources, Public Sanitation and Hygiene.
2: Èló ní kákéde ẹ̀ ká dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ gọ́ọ̀dọ̀ lọ́kì orí mi sàn ayédè àti wa.
1: Fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí àti pèsè omi tó dáa fún wa nípínlẹ̀ Ondo.
2: Ó dà ti wa.
1: Ó dìrọ̀rùn.
3: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
4: Abà aṣọ òkú tí ì gbọ́ ni nípa 24/7 Abà Mixo kọ̀rọ̀jọ́gbọ̀n oògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe egbògi ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abà Mixo kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòun tẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abà Mixo láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 0

tọ ẹ kaabo lati odi keji lohun ki eya titi ya muse un se nitori akoko wa ni lojo mu so lokun bi odun en to je alaga yanyan ti egbe oselu People's Redemption Party eni PRP omowe Akim Baba Ahmed un lo mo ti kede wipe ohun o se ise takuntakun lati ri daju wipe Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni kò jáwé olúborí nínú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027. Bàbá Ahmed lẹ́yìn tí ó jẹ́ olùbánidámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ òṣèlú sí Tinubu. Òun ló mọ̀ ṣe àlàyé yìí ní ọjọ́ Àìkú ọ̀sẹ̀ yìí. Léyìí tí ó sì ṣàlàyé ọ̀hún nígbà tí ó ń dáhùn àwọn ìbéèrè kan tí wọ́n ń taari sí lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels nígbà tí ó ń fèsì lórí àwọn ọ̀rọ̀ kan léyìí tí ó sọ wípé òun ó ṣiṣẹ́ takuntakun láti rí wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ò padà jáwé olúborí bẹ́ẹ̀ ni wọ́n lù lọ́gọ̀ ẹnu o tí wọ́n sì béèrè lọ́wọ́ rẹ̀ wípé ebi ó ti wà nínú ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí pé ipa tí ó kó nínú ìṣèjọba náà bẹ́ẹ̀ ló ṣe àlàyé òní lóòótọ́ òun ṣiṣẹ́ pẹ̀lú ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ṣùgbọ́n òun ò ṣiṣẹ́ fún Tinubu lásìkò ìgbà náà ó tún wá tú ọ̀rọ̀ ń kalẹ̀ ní bẹ́ẹ̀ yẹ́kẹ́ ó ní àwọn èèyàn ni wọ́n sọ pé òun ṣiṣẹ́ fún Tinubu ó ní ṣùgbọ́n ìgbàgbọ́ òun rèé o ó ní àwọn èèyàn lè sọ ohunkóhun tí wọ́n bá rí nípa òun o ó ní ṣùgbọ́n òun lòún mọ ohun tó wà nínú òun ó ní pàápàá jùlọ níbi òun ṣe wà nínú ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu nígbà náà ó ní òun lè ṣiṣẹ́ o fún ìṣèjọba Tinubu ó ní ṣùgbọ́n kì í ṣe Tinubu gan lòún ṣiṣẹ́ fún nítorí ìdí èyí òun ti wá gbéra

ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kó padà wá kó tún wá bá wọn ṣiṣẹ́. Bàbá Ahmed mọ̀ yarí ó ní láéláé òun ò ní padà síbẹ̀ mọ́ o láti bá wọn ṣiṣẹ́. Ó ní torí wípé òun ò lè ṣiṣẹ́ fún o. Ó ní iṣẹ́ tóun ṣe báyìí ni wípé kóun lè lé kúrò lọ́fíìsì kóun yí àga mọ́ nídìí. Ó ní lóòótọ́ o wọ́n ti yan òun sípò rí. Ó ní ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ ìdí tóun fi lọ sínú ẹgbẹ́ òṣèlú PRP ni wípé òun fẹ́ yọwọ́ kí láǹkó ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò nínú ìṣèjọba agbára orílẹ̀-èdè yìí nínú ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027. Ẹ lọ kàyékù nínú ìwé ìròyìn Punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.

ó pé oṣù mẹ́ta gẹ́rẹ́gẹ́ lónìí tí ṣe ọjọ́ kejìdínlógún oṣù kẹta ọdún yìí tí a pàdánù ọba wa onínúure his royal majesty ọba jacob kahinde falọdún adẹ́dọ̀kun the first fo gàgàmọ̀ tí wọ́n fi ilé ayé sílẹ̀ lọ ńṣe ló sì ń dàbí àlá lójú wa ṣùgbọ́n a gbà pé kò sẹ́ni rí tọlọ́jọ́ ṣe tí kú bá ti

0: de àwọn ọmọ ìyàwó
1: wọn ṣe lédè lẹyìn yín o
2: iṣẹ rere tẹ fi sílẹ sí nfọhun àwa ọmọ àtàwọ ọmọ ọmọ títí láíláí láàmọ ṣìrántí yín nígbà gbogbo
0: ó dùn wá jọjọ ẹyin tẹ fi bàbá wa dá wa lójú ó kù yín ọkọ lọhùn a sì mọ pé ẹni ọpa gúnugún kan ò ní kádùn ẹni ọpa kàlàmọgbò kan ò ní kọsù ẹyin nu ọlọ́nu ẹ kéré iṣẹ ọwọ yín kò sí bó ṣe wù ká dàgbà ká pẹ́ láyé tó ẹ kú rọ́jú ní ọ̀padà wá kẹ́yìn ikú ewu ọmọ kábíyèsí ọba wa ọ̀gá àgàmà ọba jacob kahinde fàlọ́dún èjìrè ara ìsókùn winiwini lójú orogún ẹ̀jìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀ àwa ọmọ là ń ṣe lédè lẹ́yìn yín àwọn ọmọ àtàwọn ọmọ ọmọ ló ń kéde.
3: Ẹkú dédé ìwòye o, ẹ̀yin tèmi, èmi Ayafẹ́mi Alágbó ló ń kí yín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́.
4: A máa balẹ̀ sí ìlú Àdúrà Èkìtì ní on the 27th títí di on the 30th ní Sadiat Hotel ní Old Ilawẹ̀ Road ní ìlú Àdúrà Èkìtì nínú oṣù May.
3: Tábọ́rí ìwo obìnrin tó ti wà ní ilé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tí ò rọmọ pé ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tàbí ìwọ tó ti ní kan rí tó ṣì ń wá sí ni tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni tàbí ìwọ tí nǹkan rìn kiri láàgọ́ ara rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tàbí ìwọ tí ara ń ta bí ẹni pé wọ́n da ata sí ẹ lára tàbí ìwọ tí nǹkan rìn káàkiri àgọ́ ara rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tàbí ìwọ ọkùnrin tí ò lè gbá bọ́ọ̀lù lórí pápá gẹ́gẹ́ bí òsìmẹ̀ àti ìgalò àṣírí tí wọ́n fi wà nílé Fẹ́mi Alágbó dì sí máa bọ̀ kẹ́ àfifún ni
4: tàbí ìwọ tí òun tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ lórí bí ẹ̀mẹ́ta sí mẹ́rin máa bọ̀ nílé iṣẹ́ wa
3: tó ń bọ̀ wá rèé 070-6532-6843 lẹ́ẹ̀kan sí 070-6532-6843 àìsàn ò ní fi ara wa ṣe ibùgbé o àmì.
5: Àbárí I shift ọmọ Táyọ̀ Tẹ́lá ìhàn àkọ́kọ́ mi ló rọ̀ kùtù o. Àbárí ọmọ Táyọ̀ Tẹ́lá àmì rí. Àbárí àtàbà àbárí olóyè Joshua ọmọ Táyọ̀ Fátó Òyìnbó ìkéde Rómọ̀ sí 30-30 nígbà tí ilẹ̀ sọ̀nà Bakúrẹ́ ẹjọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún kọkànjá àbárí ayé ire lẹ́yìn ìgbà kó ti lo 95 ọdún láyé ẹjọ́ kọkàndínlógún oṣù kẹrù ọdún yìí nígbà tí a gbé òkú olóògbé níbi ìgbókú pamọ́ sí asúlẹ̀ lójúlẹ̀ 30-30 close sọ̀nà Lakúrẹ́ aago mẹ́sàn-án òwúrọ̀ aago mẹ́ro ìrọ̀lẹ́ ayẹyẹ ìtòsìn orin ọlẹ́ ìgbàgbọ́ ayélujẹ rẹ̀ lójúlẹ̀ kan ẹjọ́ ìjímọ̀ rẹ̀ ìtòsìn ìdágbére ìgbẹ̀yìn ní St David's Cathedral Church ìjọmọ Lakúrẹ́ láti ìyapa gbogbo ẹ̀jẹ̀ wẹ̀ mú sàgbà èdè dome lọ́nà ògbà tòrò Lakúrẹ́ bíbí kì í kọ́mọ́dà ẹbí ní sọ̀ gbé àtọmọ rẹ̀ tó rú òbí àti ẹ̀kọ́.

òṣùpá sì di kí ẹ láyé ń lọ sì di kí ẹ láyé ń lọ sàndíyàdíyẹ làwọn máa tún ṣe sì di kí ẹ láyé ń lọ ogun mátà lọ́pọ̀ kó mára láwìn ó padà ti dópin sọ̀ǹtagbára kásán yòókù létà sì di kí ẹ láyé ń lọ. Sọ̀ǹtagbára kásán yòókù létà sì di kí ẹ láyé ń lọ. Kọ́ tó bá ti fẹ́ àti bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ta automobiles, oríṣiríṣi nǹkan náà ń tà lọ bá sì di kí ẹ. Wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọlọ́wọ́ díẹ̀díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sunday dàjì 50% wọn á gbọ́jà yín fún yín wọn máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn kó wọn sí lórí.

0: pẹ̀lú Jason Idongogon.
1: Bí a dún níbi ètò ìkéde èsì ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC léyìí tí ó jẹ́ ti àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin léyìí tí ó wáyé ní ìpínlẹ̀ Ondo lánàá ọjọ́ Àìkú ló jẹ́ wípé wọ́n dojú ọ̀rọ̀ rú ò nígbà tí àwọn ọ̀dọ́ jàǹdùkú tí wọ́n fura gẹ́gẹ́ bí jàǹdùkú olóṣèlú tí wọ́n ya wọ sẹkitéríàtì ẹgbẹ́ òṣèlú APC nílùú Àkúrẹ́ tó jọ lúlu ìpínlẹ̀ Ondo. Ètò ìdìbò abẹ́lé ọ̀hún ni ló wáyé ní ọjọ́ Àbámẹ́ta káàkiri wọ́ọ̀dù 43 léyìí tó wà ní ẹkùn ti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ọ̀hún mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ nípínlẹ̀ Ondo pẹ̀lú ìbámu láti ọwọ́ àṣẹ tí àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè yìí tí wọ́n pa bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ní mẹ́ta péré nínú èsì ìdìbò ọ̀hún ni wọ́n sì kéde ní gbangba wálíà o nígbàtí ètò ìdìbò abẹ́lé tẹgbẹ́ òṣèlú APC tí àwọn ìgbìmọ̀ alábẹ́sẹ̀kẹ́lé lórí ètò ọ̀hún tí wọ́n sì ń ka èsì ìdìbò lọ́wọ́ ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n pagidínà rẹ̀ o nígbàtí wọ́n sọ wípé àwọn kan náwá láti constituency kan léyìí tí wọ́n ń retí wípé wọ́n mú ètò èsì ìdìbò náà jáde lánàá gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èsì ìdìbò ọ̀hún ni wọ́n ti kójọ tí wọ́n ń kà ṣùgbọ́n mẹ́ta péré ni wọ́n ti kà nínú èsì ìdìbò náà nínú fúnra móhùnmáwòrán wá kan léyìí tí àwọn ìgbìmọ̀ tí ó ń ṣe ètò ìdìbò abẹ́lé ọ̀hún tí wọ́n ti kéde arábìnrin Ọmọ́wùnmí Ọlátúnjì lẹ́ni tí ó rá tíkẹ́ẹ̀tì gúúsù Àkúrẹ́ àti àríwá Àkúrẹ́ mú nínú ètò ìdìbò abẹ́lé ọ̀hún níbi tí ó ti ní 1,100,137 ìbò nígbàtí Dr. Olúmúyíwá Dáramọ́lá tóun náà rá tíkẹ́ẹ̀tì Òkìtì Pupa ìrèlè léyìí tí ó ra mú nígbàtí ó ní 6,567 ìbò ẹni tí ó jẹ́ wípé ó wà lórí àlééfà tí ó ń ṣojú ẹkùn ìlà oòrùn Ondo àti ìwọ oòrùn Ondo ẹni Dr. Abiola Makinde òun náà ló mọ̀ tó jáwé olúborí nígbà tó ní 10,000,767 ìbò gẹ́gẹ́ bó ṣe sọ. Wọ́n ní nǹkan bí aago méje alẹ́ àná ọjọ́ Àìkú ọ̀hún ni àwọn ìgbìmọ̀ tó ṣe ètò ìdìbò ọ̀hún léyìí tí ọ̀gbẹ́ni Iboroma Hari Dabib léyìí tí ó dé sí sẹkitéríàtì ẹgbẹ́ òṣèlú APC nílùú Àkúrẹ́ láti kéde àwọn èsì ètò ìdìbò tó kù nígbàtí àwọn afurasí jàǹdùkú kan tí wọ́n ya wọnú sẹkitéríàtì ọ̀hún tí wọ́n sì dojú gbogbo nǹkan rú gẹ́gẹ́ bọ́n ṣe sọ. Ìgbésẹ̀ ọ̀hún ni wọ́n ní ó dá inú fu àyàfu sílẹ̀ o nígbàtí lára àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú àwọn oníròyìn àti àwọn àjọ léyìí tí ó bójútó ètò ìdìbò ọ̀hún dé mú bẹ nínú sẹkitéríàtì náà ni kálukú wọn ná bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ nítorí àlàáfíà àti ìṣẹ̀mí ayé wọn. Ẹ lọ kàyíkù o nínú ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Daily Post, ìwé ìròyìn Vanguard, àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
2: Ó mà tún ti dé o, ọkùnrin pàtàkì ni.
3: Àrí ìró àlá òfìrìbájì gán òfìrìbájì gbọ́ àtókì àtókì.
2: Ẹ ti ẹ̀ bèrè pé ta ni mo tún ń kì í.
3: Jésù ni.
2: Ìgbà tá a gbélé lọ́wọ́ ò gbọ́dọ̀ fún àwo tá a bá gbélé lọ́wọ́ kì í fàyà.
3: Ẹ wá fọ̀rọ̀ yín lọ Jésù Olúgbàlà.
2: The right hand of God miracle ministry.
3: Tí a mọ̀ sí ní orúkọ Jésù.
2: Ní Jẹ̀gẹ̀lẹ́ last bus stop Ado Road Àkúrẹ́.
3: Gbogbo ọjọ́ Tuesday lè tó bá mi ṣe.
2: Ní 9 to 11 AM.
3: Gbogbo ọjọ́ Wednesday sì ni bọ́sínú ògo tuntun.
2: At ìjọka ọ̀dọ̀pọ̀ lábẹ́ Mango.
3: Gbogbo ọjọ́ Thursday
2: sì ni ètò pàtàkì tá a pè ní.
3: I disagree, mi ò faramọ́.
2: Ní Jẹ̀gẹ̀lẹ́.
3: Every Saturday
2: ìletò operation go for maximum.
3: Níbi tí kálukú ti máa bèrè gbogbo ohun tó bá ń fẹ́ lọ́dọ̀ Olúgbàlà.
2: Ìṣòro tó bá dẹ̀ ń bá ni débi òní bá ni padà lọlé mọ́.
3: Ògbóǹtagì Afàdúrà Jágun ni.
2: Prophet Alfred Shitu
3: àwíṣẹ́ Jésù fún ara ẹ̀.
2: Òun ni ó máa fi àràbájì gan àwọn àdúrà kàǹkà kàǹkà ribiti ribiti gbẹ̀ngbẹ̀ngbẹ̀.
3: Tí ó máa fi já ìdè tú ìdè.
2: Tí gbogbo èso àtàwọn olùbáṣiṣẹ́pọ̀ rẹ̀ yóò sì máa gbiná dànù.
3: Ẹ pe prophet 0806-671-774.
2: Ẹ máa ń bí èsì ètò wọ̀nyí o.
3: God bless you as you come.
4: Wọ́n ti ṣe ní ìṣáájú.
5: Ó ń ṣe lọ́wọ́lọ́wọ́.
4: Yóò tún ṣe jù bẹ́ẹ̀ lọ nínú àjọ̀dún ìlérí Olúwa lórí àwọn ẹ̀dá.
5: Ìjọ Nazareth Church of Apostles of Nigeria Nova C.
4: Lẹ́gbẹ́ Community National Headquarters Ìlàjẹ́ Local Government nípínlẹ̀ Ondo.
5: Ẹlẹ́ẹ̀kẹta irú rẹ̀ léléyìí tẹ̀mí mọ́ yóò fi tú ìdè já ìdè.
4: Monday 25
5: sí Sunday 31st May yìí ni o. 4:50 AM ní ti ìdájí. 11:30 AM ní ti ọ̀sán yóò máa bẹ̀rẹ̀.
4: Aago mẹ́fà ní ti ìrọ̀lẹ́ ojoojúmọ́.
5: Nígbà títí Sunday 31st May yóò bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án òwúrọ̀.
4: Ní Nazareth Church of Apostles of Nigeria Nova C.
5: Lẹ́gbẹ́ Community National Headquarters Ìlàjẹ́ Local Government ìpínlẹ̀ Ondo.
4: The Most Right Reverend S.O.
5: Ṣọlá Lépẹ́.
4: Tó jẹ́ olùdásílẹ̀ àtàwọn wòlíì.

bí ọdún àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní àná ọjọ́ Àìkú náà ṣe sàdánkátà bí ètò ìdìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú APC sílé ìgbìmọ̀ àṣojú ṣòfin ní Abuja bó ṣe wáyé ní àlàáfíà káàkiri òru àti bú ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn tí wọ́n sì kí gbogbo àwọn olùdíje kú oríire àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún pẹ̀lú wọ́n ṣe ṣe àṣeyọrí ètò ìdìbò náà láìsí ogúnmi tàbí otẹ̀mí nínú àtẹ̀jáde tó bu ọwọ́ lù akọ̀wé ẹni tó jẹ́ agbẹnusọ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun Kọlá Ọlábísí ni ló ṣe bẹ́ẹ̀ tó rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún kí wọ́n sìnmi ẹ̀dọ̀ kan sì fẹ̀dọ̀ lórí òróòró lè tí ó rọ àwọn olùdíje àti àwọn tí ó fìdílẹ̀mí wípé kí wọ́n jẹ́ alátìlẹ́yìn ara wọn àti wípé kí wọ́n sìn nídìí ọ̀rọ̀ àlùfànṣá àti ọ̀rọ̀ kò bá kùngbé sísọ o kí wọ́n mọ̀ sí sọ ọ̀rọ̀ òdì nípa àwọn tí ó jẹ́ akẹgbẹ́ wọn lè tó lè dá wọ̀ wù sílẹ̀ tàbí tó lè mú kí àlàáfíà ẹgbẹ́ òṣèlú ọ̀hún kó di fíafíà ẹgbẹ́ òṣèlú APC ni ó rọ gbogbo àwọn olùdíje léyìí tí ó bá ń bínú tàbí tí ọ̀rọ̀ ìdìbò tí ọ̀rọ̀ wọ̀kù nínú rẹ̀ wípé kán fi ọ̀nà òfin tọ́ o ju wípé kí wọ́n máa fi òfin sí ọwọ́ ara wọn nígbàtí ó ṣe bẹ́ẹ̀ tí ó ṣe sàdánkátà gbogbo bí wọ́n ṣe ṣe ètò ìdìbò náà léyìí tí àwọn olùdíje náà tí wọ́n dúró gẹ́gẹ́ bíi aṣojú tòótọ́ tí wọ́n sì dúró gẹ́gẹ́ bí ẹni wípé kì í ṣe ìmọ̀ra wọn nìkan ni wọ́n ń bá lọ sí ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ọ̀hún ó wá sọ wípé ètò ìdìbò abẹ́lé ọ̀hún ń ló ti ṣe bẹ́ẹ̀ tí ó ti mú àwọn tí ó dáńtọ́ tí ó sì ti fà wọ́n kalẹ̀ o bẹ́ẹ̀ gbogbo àwọn wọ̀nyí ni wọ́n ṣe àtìlẹ́yìn wọn nítorí ìfẹ́ ẹgbẹ́ òṣèlú APC ń lójọba lọ́kàn àwọn olùdìbò àti àwọn gan tí ó gbé àpótí nínú ètò ìdìbò abẹ́lé ọ̀hún pẹ̀lú bí wọ́n ṣe ṣe àṣeyọrí ètò ìdìbò abẹ́lé ti ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ti Abuja ọ̀hún ni ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun ní àná ọjọ́ Àìkú léyìí tí wọ́n sọ wípé gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n kíkú oríire o nítorí àwọn tó jáwé olúborí ọ̀hún kò sí ogúnmi tàbí otẹ̀mí bẹ́ẹ̀ àwọn wá sọ pé gbogbo àwọn tó jáwé olúborí náà àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni ló jẹ́ wípé alátìlẹ́yìn ni gbogbo wọn jẹ́ tẹ́ ẹ bá fẹ́ ka ìyókù ẹ mọ́ sákiri ẹ lọ sínú ìwé ìròyìn Punch ìwé ìròyìn Daily Post Vanguard ìwé ìròyìn The Nation àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí. Àwọn igun léyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí wọ́n pàgọ́ ti gómìnà ìpínlẹ̀ Benue Yacinth Alia iná mọ̀ ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣẹ́kẹ̀ bẹ́ẹ̀ àwọn igun tí ó pàgọ́ ti ẹni tó jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè yìí Senator George Akume nínú ètò ìdìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú APC léyìí tó wáyé nípínlẹ̀ Benue sí ipò aṣojú ṣòfin nílùú Abuja gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ èyí tó wáyé ní ọjọ́ àbámẹ́ta ní òru àti bu ìpínlẹ̀ ọ̀hún ẹni tó jẹ́ alága yanyan fún àjọ elétò ìdìbò abẹ́lé náà nípínlẹ̀ Benue Alhaji Sabiu Mahuta ń lọ́mọ kéde èsì ìdìbò lánàá ọjọ́ Àìkú ní sẹkitéríàtì ilé ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún tó wà ní Makurdi gẹ́gẹ́ bó ṣe ṣe àlàyé àwọn èsì ìdìbò náà ojoojú ọ̀jẹ̀mà lẹ́ni tí ó jẹ́ wípé ó wà ní ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ọ̀hún lọ́wọ́lọ́wọ́ tó wá láti ẹkùn apá àti àgàtú òun ló tún rá tíkẹ́ẹ̀tì mú o nígbàtí àwọn tó kù tẹfa ipa lẹni tí ó mú tíkẹ́ẹ̀tì fún ẹkùn Makurdi àti Gúmá ní ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ọ̀hún Gideon Iyom ni ó wá láti ẹkùn burúkú bákan náà ẹnjìníà Tahamo Nongo ni òun rá tíkẹ́ẹ̀tì ẹkùn ìlà oòrùn Gúá àti ìwọ̀ oòrùn Gúá ni ló ra mú o nígbàtí ọ̀jọ̀gbọ́n Kóhó Lómà lẹni tí ó ṣe bẹ́ẹ̀ tí ó rá tíkẹ́ẹ̀tì Kwande àti ẹkùn Usongo mú àwọn tó kù ní ìjọba ìbílẹ̀ Katsina Ala Hukum àti Logo ní ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ọ̀hún léyìí tí wọ́n sọ wípé àwọn tí ó jẹ́ wípé wọ́n ti sin ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ọ̀hún nípa sísin ìpínlẹ̀ náà rí Solomon Wombo ni wọ́n sọ wípé Livinus Sarr ni òun náà ṣe bẹ́ẹ̀ tí wọ́n mú tíkẹ́ẹ̀tì ẹkùn ti Vadekia àti Kosinsa nígbàtí Dr. Peter Ogbodò tó náà jáwé olúborí láti ra tíkẹ́ẹ̀tì Ojú àti Òbímú nígbàtí Anthony Agom
ti ohun mu ticket Ado ati Ogbadibo Opoku gege mo se so awon ti won je alatileyin gomina Asint Aliyanu ye lara awon ti won si so wi pe won je alatileyin e to je akowe ijoba apapo ni ileede inu won padanu eto idibo abele na lara won ni Sua Yotom lati ekun buruku Dixon Takiga lati ekun Makodi ati Guma Austin Ashado lati ila orun guwa ati iwo orun guwa beke seso ipasa lati konsisa ati vadekia ni won se beti won fidire mi awon to ku ni won je awon mo ilegbimo aso sofin leyi ti won so wi pe won ti ile ohun lowo ton wa lori aga ṣugbọn ti won padanu eto idibo abele na tasa ugbo le to nsoju kwande usongo david ogewo to nsoju oju ati obi ni ilegbimo aso sofin ohun te ba fe kayeku e ma rin jina iwe iroyin punch ati gbogbo iwe iroyin to jade loni ni ke nawo si

0: Soul 3-in-1. O mini kaloku ko fi kun
1: Kivo
2: Dari Mix.
3: Here you go, dear.
4: Mom, you didn't add milk.
3: No need to. Taste it and see why.
4: Wow, but how?
3: Is it milky?
4: Yes.
3: Is it creamy?
4: Yes.
3: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
4: I love it, Mommy.
5: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
6: Milo!
7: Ogun te ba gbe to todi ati gbogbo en ti e wa ni gbonu beto ibi o se wa si afefe lagbara lowo Olorun ni ribanu je o se yo da fun o yo san wa ni gbogbo ona ko pe pataki lowo looto eto looto agbaligba to wa ni gbonu beto bo se wa si afefe o pro ni ken ko ni ka wa na o lo ko eni keji mi bi odun ilori alade alele leyi ti eni kankan lese o sare ran se ni ko lo ba mi je iwe kan wa Zilibi senyo, yon yon jade titi lo le, lakbara lowo Olorun, ati jokpa di lola ni. Oluka ade loko temi jia, kinwe yi defa legan baba to bimi loma. Eri jinye ikiti, ngo din siti, nan bimi sibe, nan mdun mo dagba si o. Biyadun yakari ile, ile la lo, agbe kan u roko, kogba agbe ile. Oya ofek bemi, abe okwe anu ya, leri jinye ikiti.
8: Etuku dede woyi eyin eyan wa nibi gbo ti e tin lanfani lati mo gbo wa e ka bo sori akanse eto ni ikanni ta wa yi e tun ba wa sun idi radio yin tori pe eto yi yo se yin lanfani pupo papa julo ninu idile yin ile ise to n se gbogi 24/7 aba mixture awon na ni won se onigbowo eto yi ti won si ni ka mo gbara wa nimoran ka mo soro isiti funra wa ka si mo towo tin do wa bo abi aso se bi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to tin toru tele to wa di nti yanpon yanrin sele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wi pe ka fi gbara wa nimoran ka si fi si odi won ile aye wa Idile kan to ti n toro tele laarin oko ati yawo biri o na loye lo wa bere ni je pe yanpon yanrin o n sele laarin won ase inu yawo yi ko dun si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile dipo ko pe oko re sakiyesi ki won dijo wa ojutu si isoro to n koju won yi ko se be dipo ko gbe igbese pelu oko re nse lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ko bara re sadede lo bere si ru to si bere si n gbe ibi ti won ti n gbe kiri ohun ibe lo ti wa jewo wipe e dakun e ba n be oko mi e si ba n so pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to n ba dore e koko ase eni to n ba dore e koko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo n wa kiri o wa di pe obirin ohun o ge ka abamo je nigbeyin e si mo wi pe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọrun oba ko ma je ki abamo ko gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa nse gbogi 24/7 aba mixture la fi wa n gbara wa niyanju wi pe iwo yawo to oba mo wi pe oko re o se daadaa to ninu ile gbiyanju ke ejo wa ojutu si ona abayo un ni ki se wi pe awa n beta ana seta o na lo le ijo na abayo iwo na gbiyanju ko ra egbogi 24/7 aba mixture ko ra foko re ko bere si ni ta kebe a n je n to dun a n mu n to dun elomii wa ko le bere mu nkan le mo bẹ́ẹ̀ lẹ́lòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùndídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbòogi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbòogi náà la wá pò papọ̀ sínú 24/7 aba mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wàá mọ wò ó egbòogi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá pọ́nbélé egbòogi náà ná fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú. Ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí. Always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ̀. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀. Ẹ kú kalẹ̀.
1: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abba ajo oko ti igbo ni nipa 24/7 Abba Mixure kọrọjọ gbogbo bile tawọn ọkùnrin bere fun gba gbogbo akanṣe gbogi bile ta gbe kalẹ lọna ti gbalode 24/7 Abba Mixure ko lọ ti nu rara o kagu ẹ̀yìn dídùn ara ríro afọ gẹdẹgẹdẹ ìdọ̀tí ara dànù lọgọ lọmọ ọkùnrin abaduro tọ ti o si ma ṣiṣẹ akọni lọdun lólùfẹ rẹ iwe atebo la fi pelu rẹ ajọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbo ara 24/7 Abba Mixure láti jẹ alágbàtà jákèjádò lẹ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixure gbogbo ìgbà ìjà wà ìjà òsì always guide me.
8: Bẹ́ẹ̀ni ìjáwà ìjà ò sí always guide náà ni ṣe wá rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún lé iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Abba Mixure yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ́ pè 091-60-62-62-53 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ́ pàdé ire o.
6: Olówó ni omi àlọ́.
9: Ó bá ní omi àlọ́.
6: Àlejò ni omi àlọ́.
9: Ó bá ní omi àlọ́.
10: Ẹ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí láǹfààní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́ ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tó ti sún yálà ọ fẹ́ ra nǹkan ìlónulé tàbí fóònù àboríṣiríṣi nǹkan wá sọ pé mi lówó lọ́wọ́ mi ò lè rí kiní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí ìwọ náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láì ṣe yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí ẹ ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọ ẹ̀ la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
11: Ẹ kú dédé wòyí o ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhábá yín tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni jẹ́ pé tí ẹ bá ti ní ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, láptọ̀pù ni o, mattress ni o, kẹ́tù pot ni o,
10: gas
11: ni
10: o.
11: Bẹ́ẹ̀ fẹ́ ra aga ó wà nbẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò ó wà nbẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
10: àwọn
11: kíní. Láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tó wà tari pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
10: Ogójì ọ̀sẹ̀.
11: Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
10: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ sọ iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sọ yòókù díẹ̀ díẹ̀ báwo wọ́n ṣe ṣe.
11: Ẹ ṣeun olótú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀ tí wọ́n bá ti ń rà tán bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láàmọ̀ gbé ọjà yìí fún wọn tí wọ́n sì máa fi ní àǹfààní láti máa sàn yòókù. Fún àpẹẹrẹ tí wọ́n bá mú oṣù méjì tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀ ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn wọ́n sanwó yòókù ní oṣù míì táàbọ̀ sí tán bá mú oṣù mẹ́rin àǹfààní wọn fún láti san ìkíní kejì tán bá ti san tán a wá gbé ọjà yẹn fún wọn wọ́n á máa san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe wà nìyẹn sà.
10: Ìkíni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí ló tó di pé ẹ gbé ọjà fún wọn.
11: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tí ó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
10: eléyìí
11: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì máa gbé nǹkan rẹ̀ lọ a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá rárá sà.
10: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀ ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ rà fún wọn.
11: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń t mẹta kan so fun awa awo wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe ah moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti ara fun ya je pe moto te lo wa fun ara yin eh eh gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni dayin laamu rara rara
10: nibo ni office yin office number ti an le pe yin si
12: e kan si wa ni Danco Plaza Ajilosun beside Olo Motors opposite Maria Assumpta Catholic Hospital Ikere Road Ado Ekiti Ekiti State
11: olule se wa si wa ni number 6 Ike Asogua Anthony Leku ni ilu Eko ben ni olotu
12: number wa te le pe si ni 0707 484 3351 lekan si 0707 484 3351
11: e seun olotu
10: oro le ti gbon lati enu ogbeni Abdulhakim Okola te je asoju CDK iwa na magore loni o le bade ti oni dukia
13: ore wa kini le to roju koko bayi
14: o ore o su mi oje iya isese petan lori phone ni o gbogbo abo oda na wa ni njo gas cylinder wa na ti fe je tan gbogbo electronics wa lo ti denu kole owo ni o si sarajo yi
13: ara nta wo nu shop o gbo nipa CDK ni
14: CDK kini nje be
13: CDK CDCARE application asiri ola ni nibi to ti ra gbogbo to fe to si ma sanwo die die bi orisirisi gadget electronics to fi dori ka oko ayekele o si lele lori o iye oja to bara lo ma dawo e pada o le sanwo elo to bara fodi do su mejila tabi ogoji ose
14: iro ni o
13: toto han ni gbogbo awon kan elo nu le mi ori CDK ani mo ti ra won koda iPhone to wo lowo mi ni sanwo re tan
14: ah o si riru eyi o ti fi pa won fun mi lati jo yi
13: iwo lo bere sugbon ni bayi tete download CDK lori Google Play Store ati iOS App Store ki won na ma jaye CDK ni welemu ran to nilo ko ma sanwo were were lai mi ele kankan lori e ko si website wa cdk.app
15: CDK make life easy
16: so le firun mi daru ara yi
17: oni bara mi owon
16: o n ko lori YouTube ni
17: so ni data to po to bayen ni
16: ah data lati MTN o yato mani pelu irin won naira pere won je anfani pe iseju meje ategbeta data
18: ma duro ma rose je anfani yi lati owo MTN o yato o tun le je ipe iseju 15 ti data gigabyte meje yo tun le lori re fun egberun naira tester 312 star 14 hash lati jebadun MTN o yato looto
19: Ki lo sun opo iresi jollof lo sepele igbadun to ga. Se ti won ba se pelu koro na fun adun to ka mama yen ni. Tabi te ba je pelu ojulowo salad in Nigeria, eso cabbage, carrot, lettuce, atewa onikidiri die.
20: O ni lati je mejeji. Se jollof rice re pelu adun koro na. Ki o wa je pelu opo efo. Oya je ki opo onje re gbe pele loni. Jeun to da.
3: Here you go there.
4: Mom, you didn't add milk.
3: No need to. Taste it and say why.
4: Wow, but how?
3: Is it milky?
4: Yes.
3: Is it creamy?
4: Yes.
3: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
4: I love it, Mommy.
5: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
21: Milo!
22: I'm in love, oh.
23: I'm in love, oh. Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
24: Ah, I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
25: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools, and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe, make your world.
26: Yin na ni o jolly jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
27: s e l e r r I e celery
26: ah boda mi espresso espelli no di celery oya lopin gbianju espelli turmeric
28: t u r m e r I c turmeric
26: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin

0: Wow, 3-in-1. O mini kọlọku ko fi kun.
1: Kibo Dairy Mix.
2: Ki lo sun oko iresi jollof lo se pele igbadun to ga. Se ti won ba se pelu koro na fun adun to ka mama yen ni. Tabi te ba je pelu ojulowo saladi Nigeria, eso cabbage, carrot, lettuce, atewa onikidiri die.
3: O ni lati je mejeji. Se jollof rice re pelu adun koro na. Ki o wa je pelu opo efo. Oya, je ki opo onje re gbe pelin. Loni jeun to da.
4: Emi omo yin na ni o, Jolly Jani. Mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si. Oya espeli celery.
5: S E L E R R I E. Salary.
4: Ah, boda mi. Espeso espeli no di salary. Oya, lopin igbiyanju. Espeli turmeric.
6: T U R M E R I C. Turmeric.
4: E kare. Pali ohun ise be Maggi chicken flavor kan fun yin.
7: Ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa, celery ati atale pupa. Olu yípadà ayọ̀.
8: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
9: Abba ayé òkú ti ìgbọ́ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro akọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọ́mọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 6062 6253 0

0: lè fi run mi dárò ara yìí.
1: Oníbàárà mi ọ̀wọ́n. Mo ń kọ lórí YouTube ni.
0: Ṣé o ní data tó pọ̀ tó bá yẹn ni?
1: Ah, data láti MTN ó yàtọ̀ mà ni. Pẹ̀lú 400 naira péré, mo ń jàǹfààní pé ìṣẹ́jú méje. Àtẹ̀gbẹ́ta data.
2: Má dúró má rosẹ̀. Jàǹfààní yìí láti ọwọ́ MTN ó yàtọ̀. O tún lè jẹ ìpè ìṣẹ́jú 15 tí data gigabyte méjì yóò tún lé lórí rẹ̀ fún 1000 naira. Testa 312*14# láti jẹ̀gbádùn MTN ó yàtọ̀. Ó yàtọ̀ lóòótọ́.
3: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
4: Abba ayé òkú tí ìgbọ́ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
5: Mo ń gbádùn àdàbà.
6: Gbogbo wa là ń gbádùn àdàbà.
7: Ṣòro ti bí màmá wa ṣe máa ń tètè jí láti sin oúnjẹ àárọ̀.
8: A gbọ́dọ̀ wọ ohun tó jọ tún ṣe fún màmá o.
9: Ó yá ṣojú fún màmá rẹ pẹ̀lú ìrìnàjò lọ sí Zanzibar lọ́dún yìí nínú ìdíje ìyárere fọ́dún 2026 ti Three Crowns Milk. Kọ̀kọ́ àròkọ́kọ́ pẹ̀lú lílo lẹ́tà kọ̀ọ̀kan nínú orúkọ màmá rẹ kó o sì fi ránṣẹ́ pẹ̀lú àwòrán ọjà Three Crowns Milk tí iyowó rẹ̀ tó 5,000 naira sí www.threecrowns.com.ng tàbí sáwọn ibùdó ìgbẹ̀bùn wa kó o sì láǹfààní láti jẹ ẹ̀bùn. Ó ní ìlànà àti òfin o. Three Crowns Milk, ìlera àwọn màmá ayọ̀ ẹbí.
10: Ṣade kù ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
11: Màámi.
10: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
11: yẹn. Hypo kẹ̀.
10: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
12: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
13: Ìṣẹ̀dá gbogbo fẹ́ gbà tún ṣe. Èdè fẹ́ já. Ohun gbogbo fẹ́ padà bọ̀ sípò. Ohun àìfojúrí tayé ń gbé tiri. Jani sọni sínú òkùnkùn bírímù bírímù. Ìṣẹ̀dá láti Park & Go. Nínú ìsọjí ọlọ́jọ́ mọ́kànlélógún. Yorùbá Ọlọ́run kò ṣeun ti gbẹ kalẹ̀. Láti fàánú gba gbogbo ìṣẹ̀dá pátápátá. Èyí tí ẹ pe àkọlé rẹ̀ ni. Ìdásí Ọlọ́run láàrin làásìgbò. Àfiyèsí láàrin àríyànjiyàn. Attention at means contention. Now it's your turn for total deliverance. Èyí tí ó gbéra sọ. Lọ́jọ́ kejì. Títí di ọjọ́ kejìlélógún kẹfà. From the second to 22 June 2026. Ìdí di aago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́. Kò ṣeun ti prayer hall. Opposite Oyemeko Grammar School. Àkúrẹ́ Ondo State Nigeria. Níbi tí òbítíbitì àwọn ikọ̀ àtìríjú Ọlọ́run alayé. Ọlọ́run wọn bá ní Ẹ̀dùmàrè mí sí. Yóò ti máa fà sọtẹ́lẹ̀ jáde ìwúlé ìṣùpalẹ̀ yẹnyẹ́. Ní Israel Majesty. Ọmọ Adébànjẹ́ Ajíbọ́lá. Ilé ìṣúrẹ́ òfìṣúrẹ́ Kingdom. Prophet Paul Olúyẹmí. Àtàwọn èèyàn sí Ọlọ́run kànrìnkànrì. Yóò ti máa fà sọtẹ́lẹ̀ ṣe fèrè sí ọ̀run sílẹ̀. Bàbá wa ní Ọlọ́run alayé tí a rán sí ìran ìsinsìnyí. Pastor Dr. Paul Ọbátare. Yóò ti máa pàṣẹ agbára fún ìmúṣẹ ìlérí. Ìsọjí ọlọ́jọ́ mọ́kànlélógún yìí. Mọ̀ṣáláìsì ń bẹ́ẹ̀. Be there.

0: kí ló ń sún ọkọ ìrẹsì jọlọfù lọ sí ìpele ìgbádùn tó ga ṣé tí wọn bá sí pẹlú kóró náà fún adùn tó ká màmá yẹn ni tàbí tẹ bá jẹ pẹlú ojúlówó sàláàdì nàìjíríà èso kábẹjì kárọọtì lẹ́tùsì àtẹwà oníkíndìnrín díẹ̀.
1: O ní láti jẹ́ méjèèjì ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́ ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí lónìí jẹun

0: ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
1: Abba ayé òkú ò tíì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán láti jẹ́ alágbàtà jákèjádolẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya ẹ̀sìn pẹ́ẹ̀lì celery
3: SELARRIE salary.
2: Bọ̀dá mi ẹsì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pìn ìgbìyànjú ẹsípẹ́ẹ̀lì turmeric.
4: TURMERIC turmeric.
2: Ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Kí ló ń sún ọpọ́ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
7: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
8: For this Naija, everybody go chop, whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up, send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex, everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya ẹ̀sìn pẹ́ẹ̀lì celery
3: SELARRIE salary.
2: Bọ̀dá mi ẹsì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pìn ìgbìyànjú ẹsìn pẹ́ẹ̀lì turmeric.
4: TURMERIC turmeric.
2: Ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
8: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up, send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex, everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
1: S-E-L-A-R-R-I-E. Sálárì.
0: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lọ́pìn ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
2: T-U-R-M-E-R-I-C turmeric.
0: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
4: Like a big, big, big, big bag.
5: Gaining velocity on Adaba FM.

iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.

0: on your track. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà kò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: obirin mo ke omode mo ke agbalagba emi te on kiyin ni baba oke ogun
1: ti gbogbo aye mo si baba iseyin
0: baba lowo lawa alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o a gbadan ma wo alaafia ara wa niran a gbadan moju to ara wa kan na ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni lu akura baya wa wa fe mbere one lowo mi abo ni morakan to fe bi mi abo fe bere lori one abayo pe mi sori ero bani soro mi yi o samu 64 60 64 19 o samu 64 60 64 19
2: Eshon baba amo ipe ohun teyin ma ngbani ni moro le lori ni le ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
0: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo nu ara na lo ti ni isoro yen apere wo ni wo wa nri ninu ara ti e wo to n gbo mi ninu ile elomi ni to ba ti sun to ba ti je bayi laaro yo ma ri pe gbogbo nu ara lo bere si ma ro ohun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara bẹ́ẹ̀ mi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbórun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò nílẹ̀ dìde nílẹ̀ yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹ̀ṣẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kọ́ wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19 Ìkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kan mọ́ ọ̀sẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Agbá kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún ìsìn ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ìsẹ́yìn orò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni.

0: sí.
1: Pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ ìtẹ̀síwájú tó ń gbé lábẹ́ ìlànà èròǹgbà ìrètí ọ̀tun. The renewed hope agenda ń tàn mọ́lẹ̀ sí gbogbo kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè yìí. Ìtẹ̀síwájú ń wọlé o, àfọlọ̀tẹ̀ ènìyàn ní ọ̀pẹ bá bù wà láyé. Ẹ káàbọ̀ sórí ètò ìríjú mi. Ètò kan wà yàmì tí ó mọ ṣàlàkalẹ̀ àwọn ìlànà ìṣèjọba tó wà lóde. Àwọn ìgbésẹ̀ tí ìṣèjọba alẹ̀ yìí ń gbé. Káyé o lè gbé gẹ́gẹ́ bára tuntun nílé àtàlejò lára lámọ̀ pé ya mọ̀ ẹ̀ lábala lábala. Ètò ìríjú mi gorí ìkànnì àdàbà. Ṣé bẹ́ẹ̀ rí dàgbàsókè àwọn amáyémúgbà rọrùn tó fi dórí ọrọ̀ ajé àtókò òwò. Ìpèsè oúnjẹ, ètò ẹ̀kọ́, àtàwọn àdéhùn àjọṣepọ̀ míì tó mórílẹ̀-èdè yìí lé téńté. Ìpàdé ti wá di gbogbo ọjọ́ ajé Monday. Bẹ̀rẹ̀ látago méjì sáago mẹ́ta ọ̀sán lórí ètò ìríjú mi lórí ìkànnì àdàbà. 88.9 FM Àkúrẹ́. Ẹ jẹ́ gbé ká wọ̀n ká síra wọn wò ká jọ ọ́ lúbúlúbú. Àwọn àṣeyọrí tí ìṣèjọba rẹ Bọ́lá Tinúbú ń ṣe. Ètò ìríjú mi lórí ìkànnì àdàbà. 88.9 FM Gbogbo ọjọ́ ajé Monday ni o. Aago méjì ọ̀sán sí aago mẹ́ta ni ẹ mọ̀ mí sí ẹ̀. Mínísítà tó ń rí sọ́rọ̀ abẹnú Olúbùnmi Túnjí Òjó ló ṣagbátẹrù ẹ̀.

0: ọ̀dà ẹ̀yẹ̀ ẹ̀yẹ̀ wọn gbogbo bí tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ iléeṣẹ́ rédíò àdàbọ̀ 80.9 fm mo kí yín kásán ẹ̀dẹ̀ kábọ̀ sí orí àkọ́tun ètò ìríjú mi ní orí ìkọ̀nì yìí ẹbẹ́ yìí náà ti mọ̀ pé ní ọjọ́ mẹ́jọ òun náà ni ètò tí ó ṣe bẹ́ẹ̀ tí ó ń gorí atẹ́gùn fún ti ọ̀sẹ̀ yìí alẹ́jọ́ wa ẹni tí a jọ máa fọ̀rọ̀ jómi tó rọrọ̀ ní orí ètò àwọn náà ti wà pẹ̀lú mi ipa méjì o ni ètò tí ó máa pín sí fún ti ẹni ṣùgbọ́n ẹni àkọ́kọ́ tí a jọ fọ̀rọ̀ jómi tòrọ̀ òun náà ni ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ kọmíṣánná ní ìpínlẹ̀ Ondo kọmíṣánná fún iṣẹ́ òde yẹn kọmíṣánná for works àti kọmíṣánná fún ọ̀dọ́ àti eré ìdárayá ní ìpínlẹ̀ Ondo ìyẹn kọmíṣánná for youth and sports ní ìpínlẹ̀ Ondo ìyẹn honourable Saka Yusuf Ogunléyé tí wọ́n tún jẹ́ adarí fún ikọ̀ GMT grassroots mobilization for Tinubu àwọn ni a jọ máa fọ̀rọ̀ tó mo kí ẹ kásán onírúbù
1: ẹ kásán olótùú
0: ẹ ṣeun mo dẹ ẹ ṣeun fún àkókò ìpè àpèyìn tí ẹ jẹwà fún àkókò yìí ní ọ̀sán yìí ṣùgbọ́n ìfọ̀rọ̀wérọ̀ wa lénìí ó máa dá lérí ẹgbẹ́ òṣèlú apc pàápàá jùlọ bí ó ṣe kan ètò ìdìbò abẹ́nú ilé tí ó ń lọ lọ́wọ́ oríṣiríṣi òun ni a ti ń gbọ́ ṣùgbọ́n pẹ̀lú ibi tí ọ̀rọ̀ dé dúró pẹ̀lú àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ a rí pé consensus tí ọ̀rọ̀ consensus kò ṣe consensus wípé ó ń fìdí rẹmi ní ìpínlẹ̀ Ondo pàápàá jùlọ pẹ̀lú ètò ìdìbò abẹ́nú tí ó ń lọ lọ́wọ́ bó tiẹ̀ jẹ́ ti house of representatives yẹn ilé ojúṣòfin àti senate kí ni díẹ̀ tí irú eléyìí tí ó fi ṣẹlẹ̀ tó fi rí bẹ́ẹ̀ ní àsìkò yìí.
1: Ìjọba tí ètò tí a ń pè ní democracy ìjọba àwarawa ó dá lórí pé sọ tiẹ kémi sọ tèmi ká ní ìgbọ́ráyé aláàpè ní democracy tábàdé sọ̀rọ̀ nípa consensus tí èèyàn méjì mẹ́ta bá gbé àpótí tó ń jẹ́ olùdíje fún ipò àá pe àwọn mẹ́tẹ̀ẹ̀ta àá bá wọn sọ̀rọ̀ àwọn kan ní bára wọn sọ̀rọ̀ wọ́n wá padà wá pé ó ti yọ lọ́kọ̀ọ́ pé kẹ́nìkan lọ a sọ ní tìbí ìnùbí ṣùgbọ́n pé kí gómìnà jókòó kó pe ní kí sáàmà káṣù pé àwọn mẹ́wàá mẹ́wàá wá níṣẹ́ local government ó dẹ̀ tọwọ́ bá àkókò yọ ìwé síta pé ẹni báyìí ni mo fẹ́ ẹni báyìí ni mo fẹ́ ẹni báyìí ni mo fẹ́ àwọn tó jẹ́ leader bá wọn sọ àwọn tó jẹ́ olùdíje bá wọn sọ ẹ kàn ká pé bẹ́ẹ̀ ṣe ń fẹ́ lélẹ̀ ó kù díẹ̀ káàtó ó dẹ̀ jẹ́ kí ìjọba àwarawa kó mẹ́hẹ̀ pàápàá ní ìpínlẹ̀ Ondo níbi tí àjọsọ ìgbọ́ra-ẹni-yé tí ò sí gbogbo bó ṣe ń lọ yìí kì í ṣe bó ṣe rí nígbà tá a fẹ́ dìbò gómìnà wa lélẹ̀ agbẹjọ́kò bó tilẹ̀ jẹ́ pé kọ́hunkọ́hun ó wà ṣùgbọ́n agbẹjọ́kò sọ pé bá ṣe fẹ́ ṣe é ṣùgbọ́n pé bí mo ṣe fẹ́ ṣe é èmi ni gómìnà èmi ni aláṣẹ ẹ fẹ́ ẹ gbà mo ṣe fẹ́ ṣe é nìyẹn ẹni tó wà nípò tí ò bá tẹ̀lé màá yọ agbọ́ tèmi jàǹdùkú ẹ̀pù ẹ̀pà eléyìí kò lè gbósùnú kò lè yẹ kí ìjọba àwarawa àti kó mẹsẹ̀ múlẹ̀ òun la fi rí gbogbo wàhálà wọ̀nyí kì í ṣe pé wọ́n ṣe ń ṣe ẹ̀rọ consensus ni a máa ń bára sọ́nù tún bí ìnùbí tó yẹ pé àwọn tó ń gbà pòtí gbàdá sọ pé ok ẹ̀yin tẹ́ ti gba fọ́ọ̀mù adáwó yín padà àbí ẹ̀yin tẹ́ ti gba fọ́ọ̀mù ẹ má gba fọ́ọ̀mù bá ṣe máa ṣe lélẹ̀ àyàn mí sípò àbí tó bá tún dìgbà míì a tún kàn yín ìyẹn náà pè ní àrímẹ̀ǹtì tó bá ọ̀rọ̀ ọmọlúàbí lọ kì í ṣe pé mo ṣe ń fẹ́ leléyìí ẹ fẹ́ ẹ lọ dìbò fún wọn ó jẹ́ nǹkan tó kù díẹ̀ káàtó.
0: Ọ̀dà ǹjẹ́ a lè lọ ìdí pé ìfipáṣe pé dandan àwọn tí wọ́n jẹ́ consensus tí àwọn bí àwọn tí gómìnà tí wọ́n nífẹ̀ẹ́ sí bí ó tiẹ̀ jẹ́ pé kò dùn mọ́ kò bá nǹkan tí púpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ àbí àwọn àgbààgbà ẹgbẹ́ tí wọ́n fẹ́ kò bá lọ ǹjẹ́ bọ̀ pé ṣùgbọ́n wọ́n fẹ́ ní tipátipá àbí ní dandan kó jẹ́ pé irú àwọn èèyàn báyìí àwọn tí gómìnà fẹ́ ni ó máa jẹ́ olùdíje lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú apc ǹjẹ́ eléyìí ní ṣe pẹ̀lú àbólọ́wọ́ pẹ̀lú bí ó ṣe jẹ́ pé ètò ìdìbò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lénìí a rí pé jàǹdùkú ìbọn gbogbo ẹ táwọn èèyàn kódà táwọn èèyàn fara ṣiṣẹ ìyẹn ní ebenezer primary school ìyẹn ní world 5 àkúrẹ south local government ǹjẹ ó lọwọ ṣe bẹẹ nínú ẹ pé nígbà tí wọn wẹ pé púpọ àwọn èèyàn ẹgbẹ abi tán tòsí ibẹ kan ni gómìnà fẹ kán tòsí pé ṣùgbọn kàkà tí pé kò má jẹ sìsì wọn fi ṣàwàdànù ǹjẹ ó so mọra wọn.
1: Tẹ bá rí nígbà tí gómìnà wa ti wọlé o je gomina pinle ondo gege bi ilana kale egbe wa en to ba ti je gomina o la dari egbe ise akoko ibo akoko ti gomina akoko ma se ninu egbe wa nigba to ti di gomina ni ibo loye egbe e ni nkan to sele nigba ta fe dibo loye egbe gomina na ti so pe be se bo se fe leleyi e fe eko bo se ma fe last bi sele tapo ni congress awon eyan ku oriṣiriṣi ìwọ̀n fara pa wọ́n ṣe lẹ́nu tó wà lọ́sítì ní bí mo ṣe ń pọ̀ rẹ̀ ìyẹn pé ìkọ̀kọ́ ìpele ìkejì ní local government congress síbẹ̀ làásìgbò náà láfi ṣe ìkẹta ni àwọn ọmọ ẹgbẹ́ bá rí pé ó dàbẹ̀ ni pé ọwọ́ tí gómìnà yọ ọwọ́ bí òfin kò kọ̀ kò bù lẹ́sẹ̀ ni wọ́n á lọ sílé ẹjọ́ ṣùgbọ́n nígbà tí àwọn adarí wa lábújá sọ pé kò ní bá tó yẹ pé ìpínlẹ̀ ondo láṣẹ táwọn akọkọ ọkọ ṣe máa lọ sílé ẹjọ́ pé ká ṣe ní ìpínlẹ̀ èdòdì pé irú ẹ̀yìn ṣẹlẹ̀ ni àwọn tó lọ sílé ẹjọ́ gbogbo pé ọmọ ẹgbẹ́ kan náà ni wá bó tilẹ̀ jẹ́ pé gómìnà bó ṣe ń fẹni kì í ṣe pé bóyá àwọn àgbààgbà ẹgbẹ́ àgbààgbà ṣùgbọ́n bí gómìnà ṣe ń fẹni o fẹ́ ọkọ̀ ó ti di àǹgídí bàbá rí pé ẹ jẹ́ kí ètò yẹn kó lọ ó ti fẹ́ ṣe ètò àwọn tá díje fún ipò ẹgbẹ́ abẹ̀rẹ̀ ti house of rep àtẹni tó ń gbà pétú àtẹni tó ń ṣe gbogbo ẹ o fẹ́ ọkọ̀ ni tog ẹni àjọ gbogbo ẹ bó lọ yàgò ni ìyẹn tó kọjá lọ olórí ẹgbẹ́ wa darí ẹgbẹ́ wa olórí orílẹ̀-èdè bọ́lá ahmed tinubu tó parawà ó bẹ gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ ondo gómìnà tún jáde nìjẹta ó bẹ àwọn èèyàn pé kó má ṣe jàǹdùkú ṣùgbọ́n jàǹdùkú èdè yìí ó kọjá bẹ́ẹ̀ tábàdé náà tó fa jàǹdùkú yìí àwọn ọmọlẹ́yìn gómìnà ni o àwọn kọ́ fẹ́ dìbò ẹni gan eléyìí tá a gbọ́ lẹ́yìn tó tiẹ̀ bàyàn nínú jẹ́ ni pé sinetọ ní ìyá adégbòmíràn ní wọ́ọ̀dù ẹ̀ ṣé tó ń ṣojú wa tó sì wà ń bẹ̀ ibọ́ gbogbo èèyàn bí ẹbí sábà ní tó ń sọ yìí gbogbo èèyàn ó di gbogbo ó di bọ́ọ̀lù yàgò káàkiri ní ìta gbolúgan ní àkúrẹ́ north ní ondo west ní àkókò north east gbogbo ibi ní ìpínlẹ̀ ondo ìbọn ni o àkọ́kọ́ leléyìí tí ẹ pé tábà tiẹ̀ fẹ́ jókòó báyìí ká pàtẹ́wọ́ ìbọn ni tábà fẹ́ sọ̀rọ̀ bí tọ́bọ̀ ti yá ìbọn ni kò sí oníkálukú wa ń wo bí nǹkan ṣe ń lọ yìí a ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn agbófinró a ti bẹ gómìnà wa ṣùgbọ́n àwọn tó ń yìnbọn káàkiri wọ̀nyí ọmọ ìpínlẹ̀ ondo ni wọ́n gbogbo ọjọ́ tó wá kí ń gbẹ́lẹ́rìn jẹ́ mẹ́ta pé wọ́n ti kó jàǹdùkú wọlé ṣé àfẹ́ dìbò abẹ́lé nínú ẹgbẹ́ wa báyìí a máa fi jàǹdùkú léra wa káàkiri eléyìí yóò jẹ́ ohun tó ń kọlu lóminú tó ń dẹ̀ ń ba ìpínlẹ̀ ondo lẹ́rù pé ibo la bá wa
0: ọ̀dà ṣẹ̀rí mo ti bá lára àwọn àgbààgbà ẹgbẹ́ apc pàápàá jùlọ kódà sẹ́nitọ́ adéníyí adégbòmíràn sọ̀rọ̀ lẹ́ni lórí tí ó ṣẹlẹ̀ yìí tódà tí wọ́n sì ń nàka àbùkù sí gómìnà ìpínlẹ̀ ondo pé ó lọ́wọ́ ń bẹ̀ pé gómìnà lọ́wọ́ ń bẹ̀ pẹ̀lú bó ṣe rí nígbà tí congress ẹgbẹ́ apc ní ìpínlẹ̀ ondo wàhálà gbogbo wàhálà tó ṣẹlẹ̀ náà wọ́n nàka sí pé gómìnà lọ́wọ́ ń bẹ̀ ẹ̀

0: wọn gbọdọ lọ. Imagine kí a ní 26 members of assembly kí gómìnà sọ pé òun dá mọ́kànlá padà, àwọn máa dógún tó kù ẹ máa lọlé, àwọn máa dógún wọn ìgbà kan náà ṣiṣẹ mọ o. Gómìnà wa ìgbà tó ṣọdún kan lọ́jọ́ sí gbogbo ọlá sọ pé àrí gómìnà tó ṣọdún kan ẹyẹ kó ṣọdún mẹrin, ó ṣọdún mẹrin gan tó wá third time. The same governor báyìí ní house of assembly 15 tó ṣe ìgbà kan tó ń kọ́ máa lọlé. The same governor ló lọ gbé èèyàn adégbèmíre gbúdọ̀ ṣe mọ́, adéfara ti gbúdọ̀ ṣe mọ́, ìpínṣà àpọ̀ gbúdọ̀ ṣe, everybody gbúdọ̀ padà sílé. Kí ló dé tí gómìnà gbà láfíà láàyè kí àwọn ó ti ṣe gómìnà ready, wọ́n ti dìbò fún ẹ, àwọn wọ̀nyí náà jẹ́ káwọn náà kan rí múmi kan fìdí jókòó, ṣùgbọ́n ní rárá o, àyàfi tipátipá ti kú kù, wọ́n gbúdọ̀ kúrò. Gbogbo lásìkò tí a fẹ́ lè ní ṣe a ní ìdí ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ lóyìnbó, kò yẹ kó ṣẹlẹ̀ because àti manage success olóṣèré jù. Gbogbo ẹkún local government ló dìbò fún gómìnà ní ìrọ̀gbọ́ ọ̀rọ̀ sí láìsí jàǹdùkú, ṣùgbọ́n lẹ́ni gbogbo tí local government ti jàǹdùkú ti gba ìjọba ó dìbò lọ yàgò, ó gbúdọ̀ ó ti pọ́ dandan ni ó jòkó bẹ̀rẹ̀ tí gómìnà ló gbúdọ̀ ṣe. Tó o bá ṣe ìwọ tó ń fi síṣẹ́ máa lé ẹ, ó wá di pé ní ìlú ọ̀rẹ́ tó wà níṣẹ́ àtàwọn tí ò sí níṣẹ́ wọn ò lè kíra mọ́, tẹ̀gbọ́n-tàbúrò wọn ò lè bára sọ̀rọ̀, bá ṣàtò wà lọ́dọ̀ gómìnà á lé mi o, mi ò gbúdọ̀ jẹ́ kí n rí ẹ. Wọ́n rẹ́ni táyì sọ pé à bá ní kí n kí ẹ bá ṣùgbọ́n gómìnà gbúdọ̀ gbọ́ nínú ẹgbẹ́ kan ní ìpínlẹ̀ kan.
1: Ṣùgbọ́n Honourable Saka Yusuf, ẹ jẹ́ ká wo pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe rí bí tọ̀rọ̀ dé dúró yìí pẹ̀lú lásìgbò yìí, ṣé eléyìí kò ní mú kí ipa ẹgbẹ́ òṣèlú APC àbí kí n sọ pé bí ẹgbẹ́ òṣèlú APC bó ṣe gbilẹ̀ sí, ǹjẹ́ kò ní mú àdínkù àbí àbùkù ba ilé ṣáájú ètò ìdìbò ọdún 2027?
0: Kò sí bó ṣe lè rí kí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ kó má dẹ́rù bá àwọn èèyàn wa, pàápàá àwọn tó tẹ̀ kì í ṣọmọ ẹgbẹ́ tó wà lé tá ń bẹ̀ láti wá jáde wá dìbò. Kò dẹ̀ sí bí eléyìí ò ṣe ní máa jẹ́ ohun ìdọ̀tí fún ẹgbẹ́ wa. Báwo ni gómìnà ṣe lè jókòó kọ́ ní olórí ẹgbẹ́ state chairman party Adé Adétìmọ́yìn kan wọ láìsàlẹ̀ mọ́ sísàlẹ̀ tó ń dẹ̀ gbé sí gbogbo fídíò lágbàáyé pé ẹ wo alága ẹgbẹ́ APC ṣe ìbàjẹ́ kọ́ nìyẹn? Abẹni tó pakú ni fámìlì ẹ̀ sínú wọn adùn, abẹni tó sì wà ní hospital ní afẹ́ àbí nílùú òyìnbó, abẹni tí ò lè rìn mọ́ torí ẹgbẹ́, abẹni tẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ sílé ni tó lọ dìbò, ṣé ìyàwó tó fọkọ sílẹ̀ lọ dìbò lẹ́ni, àbọ̀kọ tó fìyàwó sílẹ̀ tó yẹ pé aṣọ ti ya ẹsẹ̀ ti kán? Kò sígbà tí kinní wọ̀nyí tí ò ní mú kùdìẹ̀kudiẹ bá ẹgbẹ́ wa. Ṣùgbọ́n gbogbo èèyàn ló lórúkọ ọba tó jẹ tí ìlú tòrò orúkọ ló parẹ́, eléyìí tó jẹ tí lásìgbò dẹ̀dé orúkọ ló parẹ́, ṣùgbọ́n kò sí ẹni tó wà nípò tó jẹ́ ipò láéláé fún ìgbà díẹ̀ ni. Àdúrà mi ni pé mò ń gbà ládùúrà pé tí gómìnà bá máa kúrò lórí oyè kọ́ náà kó dẹ́nu wọn sí, kọ́ wá wọ ẹ̀yìn wò, kọ́ wá wo ìjọba tá a gbàjọba lọ́wọ́ wọn, kọ́ wá wo gbogbo àwọn nǹkan tó ń ti ṣe àti gbogbo jàǹdùkú wọn, wá rí pé agbára yìí kì í wò láéláé. Agbára dẹ̀ wọ̀ pé tá a bá gbàgbára wọ̀ ẹ́ kì í ṣe ìgbà yẹn pé gbogbo àwọn tó gbàgbára wà ẹ́ ò gbúdọ̀ fi gbà ẹ́ òbí bẹ́ wọn lórí. Ọlọ́run nìkan ló lágbára, ọmọ ènìyàn kan ń gbìyànjú ni, ṣùgbọ́n tá a bá ti fi ẹ sípò adarí lẹ́ni àbí olórí má rò pé títí láéláé ni.
1: Ọ̀dà, mo fẹ́ bèrè lọ́wọ́ yín pé ṣé níbi tí ọ̀rọ̀ dé dúró yìí, ǹjẹ́ àyè àti ṣe àtúnṣe ǹjẹ́ ó ṣì wà? Ṣùgbọ́n kí n tó bèrè, ní Àkúrẹ́ náà, ìjọba ìbílẹ̀ Àkúrẹ́ náà, níbi tí ẹ̀yìn ti wá, bó ló ṣe rí ní ọ̀dọ̀ tí ètò ìdìbò primaries ti House of Reps ni o àbí ti Senate ilé tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀, bó ló ṣe rí ọ̀dọ̀ yín? Ṣé wọ́n ṣé ìrọwọ́-rọsẹ̀ náà ló lọ ni àbí ṣé lásìgbò wà ńbẹ?
0: Tẹ bá dé ìlú Abolé ní lásìgbò, ní ilé tó kọjá ní Mọ̀fọ̀ lásìgbò, tẹ bá dé Tagbolú lẹ́ni lásìgbò, ilé tó kọjá ní Ìgòbàṣègbò lásìgbò. Bó ṣe káàkiri nìyẹn, àwọn ibi díẹ̀ díẹ̀ tí ò ti sí lásìgbò. A dúpẹ́ lọ́wọ́ àwọn ọba Ìjòyè àtàrà ìlú tí wọ́n ti pe àwọn ọmọ ìlú tí wọ́n ti bá wọn jà pé gómìnà á lọ ẹ̀yìn lápò, ìjọba parí, ìjọba tún bẹ̀rẹ̀. Gbogbo lásìgbò wọ̀nyí a kàn ń gbàdúrà ń bẹ gómìnà wa, a dẹ̀ ti ní ká bẹ̀rẹ̀ àdúrà ká máa gbàdúrà kọ́ náà kó gbọ́ kó pò sí ní gómìnà kọ́ náà kó dẹ̀ yí wọn lọ́kàn padà pé wọ́n búra fún wọn láti ṣàdarí àti àṣàkóso gbogbo ìpínlẹ̀ Ondo, kì í ṣe pé kó jàǹdùkú wá. Eléyìí mi ò fẹ́ gbì, eléyìí kò ṣe tèmi ẹ̀gbà, eléyìí mi ó sọ̀rọ̀ mi láì da ẹ̀pù ipò olórí. Mo rò pé ó kọjá mo pako òbù lẹ́sẹ̀ tí gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ yìí. Gbogbo àwọn tí gómìnà dẹ̀ ń kó mọ́ra lẹ́nu àbí àwọn tó ní májú lọ mò ń wẹ̀ yẹn, ọjọ́ kan ń bọ̀, àkókò ń bọ̀, tó já tó túra rí òwe àkàlà.
1: Oda, njaye, ati, shi atun shi, nye reconciliation.

0: Adaba FM, I like it forever.
1: Kò ṣe é má gbọ́ BBC Yorùbá.
2: Olùkọ́ méje làwọn ajínigbé jí gbé nílé ẹ̀kọ́ tó wà láhoro ẹ̀sìn ẹ̀lẹ̀ lògbòmọ̀ṣọ́.
1: Gómìnà Ṣèyí Mákindé ló fìdí èyí múlẹ̀ pẹ̀lú àlàyé pé wọ́n pa ọ̀kan nínú wọn.
2: Ọjọ́ Ẹtì tó kọjá làwọn ajínigbé ya bo àwọn ilé ẹ̀kọ́ náà tí wọ́n sì jí ọ̀gá àgbà àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ kan gbé lọ.
1: Ka àlàyé Mákindé nípa wọn pẹ̀lú àwọn afurasí tí gómìnà ní ọwọ́ ti bà lójú òpó wa.
2: Kọ́rọ̀ tó dayọ̀ ojú ti rí.
1: Ọ̀ni ilé-ìfẹ́ ọba Adéyẹyẹ Ògúnwùsì ti sọ bí ojú ọmọ ṣe pọ́n rí tó bẹ́ẹ̀ tí àwọn èèyàn ń fi àrọ́mọ bíbú lójú rẹ̀. Ó tún sọ bóun kò ṣe rò ó pé òun yóò di olóbìnrin púpọ̀ láyé òun.
2: Níbo ni gbogbo àlàyé yìí wá wà?
1: Kà á ní bbc.com/yorùbá.
2: Àrùn Ebola ti pa èèyàn tó lé lọ́gọ́rin lórílẹ̀‐èdè DR Congo.
1: Bí àjọ tó ń rí sí ìlera àgbáyé WHO àti NCDC tó ń gbógun ti àrùn ní Nàìjíríà ṣe ń kìlọ̀ lórí àrùn náà.
2: Fún ẹ̀kúnrẹ́rẹ́ nǹkan tí àjọ WHO àti NCDC sọ. Lẹ́kọ̀ọ́
3: sí wa lórí bbc.com/yorùbá.
4: Oh, number one radio. Adaba FM. Adaba FM 88.9. Akure.
5: Ja mo pe eyin onigbiyanju bayi na l'Olorun wa. Be ba ti ri okowo kan to se simi legbara le je ati kini o ka te pamo. Iyan na lo mu mi gbe mama wole mama laso. Eh, won wa nbi live and direct pelu mi.
6: Mo ki gbogbo awon to n gbo wa patapata wi pe ku kale ku dede iwo yi. Oruko mi ni Ade Oti Debora. Mo sa soju ile ise Kingsland Heritage International Company. Gbogbo eyin te wa ni Akure patapata, gbogbo eyin te wa ni Owo, eyin te wa ni Ondo, eyin te wa ni Bini ati bebe lo gbogbo eyin te wa Lekiti, gbogbo eyin te wa ni Akoko. Ah, e ma ti sori re o, e kira yin ku orire yanyan ati balẹ si ilu Akure. Olu ile ise wa wa ni Eko, leyin AIT lalagbado Kingsland Heritage International Company. E mo pe a kinta okirika lodo wa ready made aso tuntun ni Kingsland nta lati ojo to ti pe ni iwonba owo perete owo bread lasan. E ma mu aso tuntun kan aso mode kan ni 2300 naira lo ni ranran 100 pieces o wa je 230,000 naira. Le ma mu aso tuntun kan aso tuntun nikan pelu tag e lọ́dọ̀ wa. Èrèdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni wípé ẹ̀yin náà mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo àwọn tó ti mọ̀ wá pátápátá. Ẹ mọ̀ pé jewelries ni à ń tà. So ní ọjọ́ tí òyìnbó tó ń ṣe jewelries fún wa tó wá kí wa ní Nàìjíríà, mo wá ń gbé lọ sí airport. Nígbà tí a wá ń kọjá lọ, a wá dé Katangua nílùú Èkó, ní Katangua bus stop. A wá rí àwọn aṣọ tó pọ̀ tó ń dà lẹ̀. Ó wá béèrè, ó ní kí náà ti ń ṣaṣọ ìṣàkísà ni mo ní rárá o, kì í ṣàkísà o. Ó wá ní kí n jẹ́ ká sọ̀ kalẹ̀ pé òun fẹ́ wòran. Nígbà tá a fi sọ̀ kalẹ̀, òórùn òkìrìkà ló kì káàbọ̀. Ó wá dá wọn wá ní ṣé ẹranko kánà fẹ́ wọ aṣọ ìfun? Mo léèyàn ló máa wọ, ó léèyàn ló máa wọṣọ tó rùn tó yìí. Pé kẹ́míkà tó fi sí pé ó wà poisonous, that is pé ó léwu fún èèyàn. Ó ló lè ràn wá lọ́wọ́ ní Nàìjíríà mo ní rárá o. Ó lè ràn wá lọ́wọ́. Ìdí ni wípé torí wípé aṣọ kan nínú aṣọ tán dà lẹ̀ yìí 500 naira, aṣọ kan tán dà lẹ̀ yìí 800 naira, bó ṣe ń wò yẹn 700 naira. Àrìn káàkiri ó mirí, ó fẹ́ lè máa domi lójú, àbá wọnú mọ́tò. Àfi bó ṣe máa dá oṣù kẹta ló wá ní òun ti di container wa. Pé ṣùgbọ́n ohun tó ń fẹ́ kí n ṣe ni wípé gbogbo àwọn tó ń taṣọ òkìrìkà Lẹ́kọ̀ọ́ yẹn lòun fẹ́ máa tà á fún. Pé ká máa tà ní 430 naira. Ibi tá a ti bẹ̀rẹ̀ nìyẹn o, torí pé ẹ lè máa mọ̀. So nítorí náà aṣọ tá à ń tà yìí fún àwọn alára tó ń tà nìkan ṣoṣo, ó kéré jù tó lè rà, òní máa ń dọ́gbọ̀n tí à ń pè ní 25 pieces. So ẹ jẹ́ kí n máa sọ ní ìsọ̀rí ìsọ̀rí àwọn aṣọ wọ̀nyí. Package ọmọdé wà. Ṣẹ̀rí package ọmọdé yẹn, ọmọdé lókùnrin lóbìnrin ló máa bá nínú bọ́ndù. Bó bá ti wá dọ́dọ̀ wa, mọ́ kàn sanwó bọ́ndù kò yí padà rárá o. Kọ́kọ́ bẹ̀rẹ̀ sample, wà á rí sample aṣọ tó fẹ́ rà. Sample aṣọ tó fẹ́ rà yẹn tu lẹ́yọ kọ̀kọ̀kọ̀kan. Kò wá wo àwọn sample yẹn lẹ́yọ kọ̀kọ̀kọ̀kan. Ṣẹ̀rí lẹ́yìn ìgbà tẹ bá rí sample tán, a wá da aṣọ tẹ fẹ́ rà sílẹ̀, a lélẹ̀ lẹ́yọ kọ̀kan. ni ka iwo yi bayi lo wa ninu ele o te ba ti wa wo tan la wa bere owo lowo yin ni suru ma ti igboja e kuro wa wa joko ko tule yo kokokoko kan so seri be se ntun yen ninu wa ma ndu o ma mori wa wu te ba si tun di eyo kokokan e ri pe ayo idunu le ma ba lo sile yin seri bondu kini ti mo so ti omode yen eyo kan je 2300 naira e gbo mi dada owo bread kan le ma ra ready made nla kan lodo wa up and down kan fasasi kan prada kan sara kan ati bebe louis vuitton eyo kan 2300 naira te ba mu gown ta npe ni ball gown awon jean lori sirisi lo ni ranran e wa ma wo ki se country kan na ti di aso fun wa gbogbo awon orile ede na pawopo won la won fe gba wa lowo ogirika idi ni e to fi je pe te ba gbe bondu aso wa e ma ba aso us e ma ba aso uk e ma ba aso asia countries na pawopo na lawon fe ran wa lowo so te ba ti gbe bondu omode e ma ba aso okunrin e ma ba aso obirin be awon aso te ma ba children jeans e ma ba children ball gown e ma ba up and down e ma ba track suit up and down e yo kan o je 2300 naira e gbo mi dada jean kan ati top e ngba mi e ba nbe 2300 naira e ma ba blouse e ma ba t-shirt e ma ba polo e ma ba trouser e ma ba up and down e ma ba jumpsuit omode seri te ba ti mu eyo kan o je 2300 naira loju bondu 100 pieces lo wa wa ninu bondu lo wa ninu pack kan lo wa ninu belly kan seri te ba ti wa gbe 100 pieces yen o je 230,000 naira ni bondu kan nigba ti eyo kan je 2300 naira ki n to te si waju number 1 is 080-38-09-1744 Number keji 070-123-29-174 070-123-29-174 Number kata 090-73-75-92-17 090-73-75-92-17 bondu keji o je bondu agba ati omode bondu agba ati omode yen aso omode a je aso dun kan di omo dun meji din logun de e wa baso agba na nbe e ma ba t-shirt agba e ma ba trouser omode e ma ba jean omode e ma ba ball gown omode e ma ba hoodies omode e ma ba tracksuit up and down omode e ma ba top nikan e ma ba ball gown e ma ba t-shirt ati bebe lo combination omode ati agba sibe sibe eyo kan o je 2300 naira 2300 naira gbogbo bodu omode ati agba na o je 230,000 naira tori pe 100 pieces lo wa nbe seri bondu keta o je aso sisi nikan awon aso student tomo institution wo awon aso iwoyi e ma ba crop top ati long trouser nbe e ma ba lady jeans nbe e ma ba gown nbe e ma ba short gown nbe e ma ba designer up and down e ma ba prada up and down e ma ba fasasi up and down e ma ba zara up and down lo ni ranran be e gbo mi dada e yo kan na owo bread ni o je 2400 naira nigbati 100 pieces of ladies assorted wears o je 240,000 naira up and down louis vuitton 2400 naira up and down e ma ba jumpsuit e ma ba gown e ma ba ladies jeans lo ni ranran ko ti e niye e wa gbo mi different sizes le ma ba nbe seri bondu e o je 100 pieces nigbati 100 pieces to wa ninu bondu o je 240,000 naira 240,000 naira e ma gbagbe seri te ba ti dodo wa awon taja oku kunkun lodo wa tori pe a ki ta okirika se ri gbogbo aso te fe rai le ma ri ninu bond we transparent nylon lo wa gbogbo eyin te wa ni ondo gbogbo eyin te wa ni ekiti eyin bini gbogbo eyin te yi gbogbo ondo state kaakiri e ma bo ni akure ibe la bale si e ma wule wa sikinsland leko mo gbogbo eyin te wa ni akure e ku orire bondu kerin o je aso agbalagba okunrin nikan soso se ri te ba de ni boutique ni gbogbo nigeria kingsland aso kingsland lo wa nbe se ri te ba ti gbe bondu yen eyo kan je 3500 naira nigba ti 100 pieces si je 350,000 naira so ba mu udis kan udis up and down 3500 naira so ba mu jean agbalagba okunrin 3500 naira crazy jeans or mad jeans 3500 naira designer jeans o mari top okunrin o mari t-shirt o mari polo o mari round neck o mari udis eyo kokan o je 3500 naira o soro gbagbo bo ba debe o le gbagbo bo ba wa debe o gbe gba ope gbogbo wa patapata e je ka da girigi ka ma bo gbogbo eyin te wa ni akure patapata gbogbo eyin te wa ni owo nibe ni abale si bi mo se nsoro yi sori bondu okunrin yen 100 na lo wa nbe 100 pieces yen o je 350,000 naira nigbati eyo kan loju bondu to je 3500 naira 3500 naira ki to tesiwaju pe si number yi 080 3809 1744 080 3809 1744 number KG 070 123 29 174 070 123 29 174 number Kata 0907 3759217 Sherry Bondu karun to pari gbogbo e sori gbogbo tan pe ni gown laye awon bubu gown awon designer gowns tan sise si kanle awon Gucci awon Versace tan sise si with their logo eyo kan je 3950 naira 3950 100 pieces si wa je 395,000 naira assorted gown for ladies ni oju bondu gbo mi dada 3650 naira e ma ba bubu gown e ma ba african gown e ma ba gbogbo ja wa a ki nta oja tan se nile yi seri e ma ba church gown e ma ba office gown e ma ba dinner gown e ma ba long gown e ma ba medium gown e ma ba short gown eyo kokan o je 3650 naira 3650 owo bread meji le ma ra gown lodo wa bondu e 100 pieces lo wa nbe 100 pieces yen o wa je 365,000 naira seri gbogbo oja wa ipatapata e le dodo wa kera laji ko si be sera ready made kan ni 1008 tera gown ni 3650 naira tera up and down ni 2200 naira wo mi ti e ni jere te ni dupe lowo olohun ni gbogbo bikibi te ba tin bo iwo ton bo lati ondo lati owo lati ikare akoko iwo to wa ni bi ni gbogbo eyin ekiti te ba tin bo

0: Ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yí, mo ti lọ ọ̀hún. Mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo ti rí egbòogi mọ́wọ́ kúrò, mo ti mú wá sílùú Àkúrẹ́ tọ́jọ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀. Nígbà téèyàn bá ti gbìyànjú sọ́tòótọ́ gbìyànjú sósìn, àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí. Nígbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi, tí Ọlọ́run bá ní wọn ni ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí, ó rí pé lọ́gùn Ọlọ́run ó ní wà bákan náà mọ́. Gbogbo èyí tó ti gbìyànjú sí wá, tó ti gbìyànjú sáwọ yẹn, ó rí pé lágbára Ọlọ́run ìwọ náà ó dúpẹ́ fọlọ́run ni, ó dúpẹ́ tẹlomi ẹ̀sọ́jú lásán o. Nígbà tó bá dọ́dọ̀ wa, a gbìyànjú a ṣèbẹ̀ Ọlọ́run fún ọ. Bá bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni, lágbára tọ́lọ́run ó sì rí pé Ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà. Níléeṣẹ́ bàbá òkè Ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07-64-60-64-19 07-64-60-64-19
1: Ẹ ṣeun bàbá, mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀jù tó ṣàkóbá fún àgọ́ ara wa? Torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà, wọ́n a máa dògbó, wọ́n sì máa ta kébékébé, kí ni ó fà á?
0: Ó ṣe àtọ́kùn. Ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni. Ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu. Báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó, bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa. Ẹlòmíì iṣẹ́ ìjókòó ló ń ṣe, bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe, bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni. Bẹ́ẹ̀ lómíì bá wá wọnú ilé yóò máa rí pé gbogbo bàrá àdílọ́ bẹ̀rẹ̀ sí máa ro òun. Kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́, tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun. Bẹ́lẹ̀mí bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe. Tá bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bí tewúrẹ́ báyìí ni ó máa ṣe. Ẹ̀sẹ̀ á wà wọn bàbá wa. Ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe, bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni. Ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́, wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko, wọ́n fẹsẹ̀ rìn padà wàálẹ́, bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́. Ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá. Ẹlòmíì ọfà ara ni tiẹ̀, yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni. Ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀ òun lẹ́nu lénìí, ẹlòmíì á ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la. Ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun. Iná mo fi ní ẹjẹ́ ká wá ajá àǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè Ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bóyá òwò fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 Ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́. Bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó ò tí ì báyìí tọ́jọ́ òdodo pàdé ni. Nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi, kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò. Ó mọ̀ wípé bí ewé àtegbò ti wà láyé àtijọ́, bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí. Lóòótọ́ ewé àtegbò ọ̀nà wọn ti jìn, kò sí nítòsí mọ́, ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbódé, kò síbi tá a lè wá egbòdé. Láàrí ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin, tó wúlò fún obìnrin. Nígbà tí wọn náà bá wá sí ọ̀dọ̀ mi, ká wá jàǹfààní ewé àtegbò. Mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin, tó wúlò fún obìnrin. Mo kó wá láti ìlú ìsẹ́yìn orò. Ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú, a lè rìn 60 ìṣẹ́jú, a lè rìn látàárọ̀ títí dalẹ́, tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ la à ní ìṣòro kankan nínú egungun ara wa. Ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ? Nítorí àmọ́ fi ní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtegbò. Mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú ìsẹ́yìn orò, pàápàá egbòogi mọ́wọ́ kúrò, mo ti kó wa. wa ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to

0: gbọ́nà náà tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Gbọ́nà náà tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dá lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ròyìn nìkànnì Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlọ́rọ̀mọ̀ kí n lọ wà tá a ti ń gbọ́ ǹsátẹ́gùn. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ọláyẹlé o, ibo sí o. Ayédorí kodo èmàmà yémi tó. Ìbí ayé mi lọ o, èmàmà yémi o. Bẹ̀m̀bẹ́ ròyìn. Òun níbi ayé lónìí òkùnkùn yẹ nìkan. Bàbá ń fọmọ gúnṣẹ́. Ọmọ ń ṣekú pa bàbá. Bẹ̀m̀bẹ́ ròyìn. Òun ní sẹ́ kìí ṣe páyé tí ń lọ sópin rè. Bẹ̀m̀bẹ́ ròyìn. Òun ní sáyé ń lọ òpin wẹ́rẹ́wẹ́rẹ́ o. Tó ti ń lọ òpin kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Ayé wa o, màmá nílọ sópin o. Gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ́tẹ́mì jẹ́ o. A tún ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. A tún máa jáwọn ìròyìn ọ̀lẹ̀. Ìròyìn àgbọ́ sí fìlà àgbọ́ sọ́gẹ̀lẹ̀ kalẹ̀ pẹ̀lú kí a wá tún lélẹ́yìí. A àkùkù fi dẹ́rù bára wa. A fi ń kọ́ra wa lọ́gbọ́n ni. Ká má bà ṣe jìn kóòtù ayé. Ká sì má bà ṣe boko ara ẹni jẹ́ ni. Gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn àkọ́kọ́ tó kọ́ wà lọ́wọ́ mi rèé. Òun ni má jẹ́ ń pọ̀ bí mi Ọlọ́run yá rọ̀bì o. Ẹ wá wo ọkùnrin kan. Ìṣe lábẹ́ orí ìyá ẹ̀. Àfi Féú nípínlẹ̀ Enugu leléyìí ti ṣẹlẹ̀. Bẹ̀m̀bẹ́ ròyìn. Òun ni Kélédùmarè kọ́ mọ́ sọ ni ni. Gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé. Ọyẹ́ tún gbọ́. Gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìyàwó bàbá aláwo. Domi gbóná sí ìyàwó rẹ̀. Tó jẹ́ ìyàwó ọkọ rẹ̀. Ọmọ domi gbóná lé lórí. Ibo leléyìí náà ti ṣẹlẹ̀. Kùkú gbọ́ lọ́sàn-án tòní. Gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Lórí bí àwọn oníṣẹ́ ibi agbébọn bí wọ́n ṣe hùwà láabi ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn agbébọn ọ̀hún wọ́n mọ̀ bẹ́ orí olùkọ́. Wọ́n bẹ nípínlẹ̀ Ọ̀yọ́. Bẹ̀m̀bẹ́ ròyìn ọlẹ́ẹ̀sì bẹ̀rù Ọlọ́run. Gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé. Ọyẹ́ tún gbọ́. Gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn á fa ìbẹ́kìjàgbọ́n mẹ́ranko wánu. Wọ́n ti fọ́n lu gbọ́ báyìí. Wọ́n ti ń gbìyànjú láti lè dóòlà ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́. Gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yá mo tún kó ń bẹ̀ ibo ni kí n tún lọ. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé. Ọyẹ́ gbọ́. Gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn ikọ̀ elétò ààbò wọ́n fi kélé òfin wọ́n fi gbé àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn nípínlẹ̀ Delta. Wọ́n bá tún rí àwọn ọ̀bọ̀n bájínátù wọ́n rí gbà lọ́wọ́ wọn. Gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn ọlọ́kadà méjì òun ni ọkọ̀ kan lọ́mọ̀ ti lọ yàpa nípínlẹ̀ Edo. Ọgbà bẹ́ẹ̀ nípínlẹ̀ Èkó. Awakọ̀ kan lọ kọlu ọlọ́pàá tó sì ti bẹ̀gbẹ́ mímì. Gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Èyí àtàwọn kókó ròyìn míì lẹ́gbọ́ lọ́sàn-án tòní. Ọyẹ mú kàlẹ́ towó tọmọ àtà ẹ̀kú báàlì ọ̀rọ̀. Ẹjẹ́ á tún jọjẹ̀ gbádùn ẹ̀ náà. Gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
1: Gbogbo aládágádá ikú tá a bá ti dé bùsọ̀ dọ́dọ̀ máa ní ká dúró. Baba Adefemi Abdulganiyu.
2: Eke Olorun o se bi.
1: Are Muslimi gbogbo asewele kore de nigba aye won.
2: A si fagba ke gbogbo lapa un.
3: Kindo.
4: E lo pọdun meji ti baba ti lole mi. Ojo kejidinlogun osu karun ni mo n dabi ana loju wa.
2: Iku n doro iku n seka.
1: Iku ti penire ti n fosikale.
2: Iku e laro jinle ni dan. Iku ti n wole adun ti n wole
1: ori. O n ye mi wa yi pe ko se ni ti ku faraba ti ku o mo lo.
4: Adefemi. Ndele ke kile. Omelerin mo sabe dona ke

0: dé.
1: Ó pé oṣù mẹ́ta gẹ́rẹ́gẹ́ lónìí tí ṣe ọjọ́ kejìdínlógún oṣù kẹta ọdún yìí tí a pàdánù ọba wa onínúure His Royal Majesty ọba Jacob Kahinde Fálọdún Adẹ́dọ̀kun the first ògagamọ̀ tí wọ́n fi ilé ayé ìsílẹ̀ lọ ńṣe ló sì ń dàbí àlá lójú wa ṣùgbọ́n a gbà pé kò sẹ́ni rí tọlọ́jọ́ ṣe tí kú bá ti dé àwọn ọmọ ìyàwó wọn ṣe léde lẹ́yìn yín o
2: iṣẹ́ rere tẹ́ ẹ fi sílẹ̀ sí ń fọhùn àwa ọmọ àtàwọ ọmọ ọmọ títí láéláé láwọn ọmọ ṣìrántí yín nígbà gbogbo
1: ó dùn wá jọjọ ẹ̀yin tẹ́ ẹ fi bàbá wa dá wa lójú ó kù yín ọkọ lọ́hùn a sì mọ̀ pé ẹni ọ̀pá gúnugún kan ò ní kádùn ẹni ọ̀pá kàlàmọ̀gbò kan ò ní kọ́sù ẹ̀yin nu ọlọ́nu ẹ kẹ́rẹ̀ ṣe ọwọ́ yín kò sí bó ṣe wù ká dàgbà ká pẹ́ láyé tó ẹ kú rọ́jú ní ọ̀padà wá kẹ́yìn ẹkú ewu ọmọ kábíyèsí ọba wa ògagamà ọba Jacob Kahinde Fálọdún èjìrè ara ìsókun winiwini lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀ àwa ọmọ là ń ṣe léde lẹ́yìn yín àwọn ọmọ àtàwọn ọmọ ọmọ ló ń

0: payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up Red Hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up Red Hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
1: Bàbá kẹrẹ wà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Jai, ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin. Ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ́kànlẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé tí wàá sọ ẹ̀dákú rẹ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ. Bàbá kẹrẹ wà ní fọ̀rọ̀ rẹ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra. Ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ. Ọ̀pá ẹ̀yìn dúdùn, ara títa ara gbígbóná, inú kíkún inú kíkún, àyà tí ń lù pipi ìpì, má lè gbápá má lè gbẹ́sẹ̀, ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì. Níwájú ta ni bàbá kẹrẹ wà ní ọkàn sí? Pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú 24 tí ò bá ṣiṣẹ́, ò fúùtù fẹ́ tẹ̀lé. Kìí ṣe ti bàbá kẹrẹ wà. Bàbá kẹrẹ wà wà, pé mi débẹ̀.
2: Bàzó Ọlọ́run máa járó ògùn àìsàn.
3: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn lògbà. Orúkọ ti èmi ni Babangana, tí gbogbo ayé máa pè ní Bàbá Kérewà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kan sí mi.
4: Nílé-iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
3: Fóònù nọmba mi 08164122777.
5: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo, òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogúnlọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbòrè ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara ti rẹ́ kéré ju ọjọ́ orí rẹ lọ, ajá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gun lá.
4: Bàbá kẹrẹ wà. Kàn sí mi ní ilé-iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
5: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gun lá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164122777. Bóyá wọ́n ṣe ẹ̀yọ́ ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà kílẹ̀ tó mọ́ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi. Àbí tó bá yẹ̀ rẹ ṣe ẹ̀yọ́ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ́jẹ ni, àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà. Orúnkún ń ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àtirìn ibùsùn kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jílòwúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí, ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, òun ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi.
3: Babangana, Bàbá Kérewà.
4: Kàn sí mi ní ilé-iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
5: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
3: Fóònù nọmba mi 08164122777.
6: sẹ́wọ̀n sẹ́wọ̀n.
7: Àgbo marugbo takebe, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájá, tó máa lè ṣe dáadáa. Àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á. Ẹsẹ̀ rẹ̀ ń wú ni. O lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò da. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́, a ṣiṣẹ́ tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o, ká tó mọ oògùn tá máa fún ọ. Àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
4: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street, Off Continental Street, Àkúrẹ́.
6: Bàbá ń gana, bàbá kéré wà. Fóònù nọmbà mi 08164 12 277 081 64 12 27 77

0: Ọlọ́run apostle Esther Abadekioko Oluwagba mi lọ́wọ́ ìyá tún ti dé nínú ọdún èyí o láti tu orúkọ rẹ ṣe nínú ìpàdé àdúrà ni Oluwagba tèmi rò èyí tí ó máa wáyé láti ọjọ́ ìkíní títí di ọjọ́ kẹtàlá oṣù kẹfà ọdún 2026 ní orí òkè Oluwagba mi lọ́wọ́ ìyá kìlómítà 4 Adóòwò Express Road Àkúrẹ́ èyí tí a pe àkórí rẹ̀ ní a ó pè mí ní orúkọ tuntun ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run yóò máa lò kó rẹ̀ ní ọjọ́ náà lára wọn ni Prophet Ezekiel Akinbíyì Mark Evangelist Wálé Adélẹ́yẹ Pastor Olúwájú Ìtàn Pastor Akínbọ̀dẹ̀wá àti ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olórí ẹ̀mí yóò wà nínú ìpàdé àdúrà yìí lára wọn ni Apostle Elijah Akintunde Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ Prophetess Doctor Bisi Aláwiyé Àlùkò Bukola Akinade Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù olùgbàlejò àgbà ọjọ́ náà ni Prophetess Doctor Àánú Olúwapọ̀ Ọlọ́run Ṣọlá èyí tí ń ṣe ààrẹ ìjọ ìgbàlá ti Kristi lágbàáyé OIPC 2026 I shall be called a new name.
1: Ọjọ́rọ̀ náà ní òrìṣà kékeré o. Jẹ́wé alágbọ́nlágbọ́n. Ẹgbẹ́ Sunday Adémúlẹ̀ Tùlùsẹ́. Ọ̀rán máa lú tákẹ́. Ọ̀rán máa tó bèrè. Ọyọ ìbáńtálákeré. May 28 Ohun ẹ̀rọ tí a bẹ̀rẹ̀ pẹ̀lú gbálígbàdé. May 29 Ohun ajé àgọ́lọ́pàá yẹgbẹ́ Sunday Adémúlẹ̀ Okọ́hùn Lúté. May 30 Ohun ajé kágbẹ̀rọ. Àpérójọ mú ìdàgbàsókè Olúté. Ọlọ́lá gómìnà Ondo Dr. Lucky Orimisa Yedaiwa. Ohun special guest of Ọ̀nà Jọ́nẹ̀. His Royal Majesty Ọba Adéjìmí Adú Alágbàdo Àgìrí Lálasẹ̀. Ògògà Fúkẹ́rẹ́ Chairman Èkìtì State Council of Ọba. Àti Kábíyèsí Olóyè rẹ̀. His Royal Majesty Ọba Mọ́túndé Àlàbá Ibíyan. Adáko Ìrèjì Second. Ọ̀wọ́n Royal Fathers of the Day. Chief Rotimi Benjamin Ibidapo. OOF Diari Atúlù Ṣeọ̀fọwọ́. Kingdom Àtàrí Akilẹ̀ Odua Ilé-Ìfẹ́. Ohun Chairman 2026 Èrò. Àṣìlọ́ṣà Kúté Development. Sínátọ̀ Ọlájídé Ìpínṣàgbà. PAG Member Representing Odo Non Senatorial District. Àti Honourable Emmanuel Olúwàmẹ̀yìn Adélégbé. Member Representing Ọ̀wọ́ Ọ̀sẹ̀ Federal Constituency. Ọ̀wọ́n Gẹ́sì Ọ̀fọ́nà. Èrò Planning Committee. Ìdàmú pé yí fún.
2: Ilé-iṣẹ́ kan ń bẹ lóde ilẹ̀ yìí tí wọ́n ti ń ran aṣọ tí ó dàbí ẹni tí wọ́n bí ni mọ̀. Mass Fashion Studio. Ó yá ẹja àjọ débẹ̀.
3: Sísun láyé bá sísun ṣáàlà.
2: Ìròyìn ọ̀tá àfojúbà ẹni bá dé Mass Fashion Studio ló lè ròyìn onírúurú àwọn aṣọ tó jẹ́ quality with different sizes tí wọ́n ti rán sílẹ̀ ló ń ṣe wámúmi. Àwọn Senator style lónírúurú tí ó dúró rekete lára. Wọ́n tún bá ní kóṣẹ́ sí agbada fiṣẹ́ sára aṣọ. Wọ́n lè bá ní tẹ orúkọ sára fìlà pẹ̀lú iṣẹ́ ara rẹ̀. Ẹ̀yin ilé iṣẹ́ tẹ fẹ́ ṣe logo sára first ilé iṣẹ́ yín. Wọ́n bá yín design rẹ̀ bẹ́ẹ̀ ṣe ti fẹ́. Àbí ẹ̀yin tẹ fẹ́ tẹ orúkọ sára first yálà tó lóṣèlú àbí fáwọn òṣìṣẹ́ yín. Ẹ má wulẹ̀ dààmú jìnà mọ́. Ẹ máa bọ̀ ní Mass Fashion Studio. Wọ́n wà ní Kájọlà Junction nílùú Ondo. Ẹ̀yin ilé ìtura tó fẹ́ tẹ orúkọ àbí logo sára tó wẹ̀. Mass Fashion Studio ní kẹ́ ẹ máa bọ̀. Bẹ́ẹ̀ la lè deliver product wa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. A wà láwọn orí social media Instagram àti TikTok. Ẹ lè pè wá tàbí kẹ́ WhatsApp wa lórí àwọn nọ́mbà yìí 0913-795-2276 tàbí 0706-952-6360. Mass Fashion Studio. Ẹ dẹ́n wa wò lónìí, ẹ rí pérere ń tolú wa.
4: Ṣé o lè fi irun mi dárò àrà yìí? Oníbàárà mi ọ̀wọ́n. Ó ń kọ lórí YouTube ni. Ṣé o ní dátà tó pọ̀ tó bá yẹn ni? Dátà láti MTN ó yàtọ̀ mà ní. Pẹ̀lú 400 naira péré, mo ń jàǹfààní ìpè ìṣẹ́jú méje. Àtẹ̀gbẹ́ta dátà.
5: Má dúró má rosẹ̀. Jàǹfààní yìí láti ọwọ́ MTN ó yàtọ̀. O tún lè jẹ ìpè ìṣẹ́jú 15 tí dátà gígábáìtì méjì yóò tún lé lórí rẹ̀ fún 1000 naira. Testa 312*14# láti jẹ̀bádùn MTN ó yàtọ̀. Ó yàtọ̀ lóòótọ́.

ètò tí ẹ fẹ gbọ báyìí o náà ló wá láti Diocese of Iduani Church of Nigeria Anglican Communion ètò yìí o náà ni a pè ní in such a time like this ní irú àkókò báyìí Esther chapter 4 verse 14 ẹ mọ bá wa

0: herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ńlá fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 Vigocap herbal capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
2: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery.
3: S-E-L-A-R-R-I-E. Salary.
2: Ah, bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C, turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
7: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
8: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
9: Hypo.
10: For this Naija, everybody go chop, whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop. Don't start, oh. Tell your neighbor.

0: ẹyin ni ọlọrun e mo gbọ nkan o nigba ti yo ba fi dodun 2050 iwo to je majesi o ti di gende lodun 2050 samaria siko yi yo ti darugo keje keje lodun 2050 arugo lewa yo ti re wale asa ko to dodun 2050 se asa ti se wa ko ti ni baje tabi ko pora titi dodun 2050 iberu ọlọrun ko lodun 2050 awon ase kupa ni ko lodun 2050 iru asa wo la mo se lodun 2050 aso wo la mo lo lodun 2050 awon mo ge ode oni barun won se ri lodun 2050 ipinle melo ni yo wa lo lede nigeria lodun 2050 iwa panle lodun 2050 ede melo ni yo ku nile yi lodun 2050 oro aje wa bawo ni yo se ri lodun 2050 e pade olowo kere joseph awere tin da mu sona ba se firanjo waju han lori to wa laro jile kan ta pe ni odun 2050 eto yi la gbe kale lati wo sakun ojo waju bi awujo yo se ri lodun 2050
1: oro awon kan si mo npa melerin e mo erin adadamo dibi eni ti oko jale isori awon obirin kan ati awon okunrin kan awon obirin tin gbegba oko lai gbegba ise awon okunrin tin gbegba aya lai gbegba ise isori awon adoko de isu anyali de isu kenya mo nyale ko mo dajo bodale okan owo melo le fe da e je n kokoko awon women friend mi na anti owo melo le da lo se yi e je kin kokoko jito titi lo awon doko de sunu awon jito titi igaro ni jibiti tin gberu lori eyan seri ka esmo wo kenyo ki won ka ro ka mo diju bo kiru obirin be ka ro yo mo se di woro koko bi agbon eyin ni bo si so kunrin ni ajito titi iwo kan ki casual ni good morning brother eri ti o mo jawo jase bi iran awon eni ti hun so wọ́n mọ̀ pé kíkí tí àwa ń kí wọn ìkíká wa lè ṣáájú ajé ni bóyá mc kan tàbí jingle kan lè tọ̀dọ̀ wọn jáde bẹ́ẹ̀ bá kí wọn ó dàárọ̀ wọn a sì mọ díjú kéèyàn ó mọ níṣẹ́ kó mọ́ sì gbìyànjú àti níṣẹ́ ìtọ́ tó jọkùnrin ajé alẹ́ téńté sóríta ọjọ́ tí change díẹ̀ bá yọ fún lọ́dọ̀ àwọn èèyàn tó jẹ́ sànmọ́ lẹ́ẹ̀kí wọ́n fira pẹlẹbẹ ẹjọ́ sí ayé nù ẹ bá bèrè pé iṣẹ́ ò gangan náà kọ́ kéèyàn ò jí ní dáadáa jí wọ́n ní kọ́lọ́kadà máa gbé òun kiri ìgboro ẹ̀bá bẹ́ẹ̀ pé bọ́dọ́ fẹ́ máa gbé lọ àwọn new site bàbá àti ò kọ́lé o bàbá àti ò fi búrọ́ọ̀kì méjì kanra wọn o ọlọ́run ọba ní kọ́lé fún ni o aláwọn gbowó ọmọ onílẹ̀ bó sì sobìnrin náà ni àwọ̀ òkè ń rojú aláwọ̀ òtútù nínínní ìrọ̀rùn la fi jogún ìyá kankankan bí ogún bàbá bẹ́ẹ̀ bá rí wọn gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ni ó rọ̀ wọ́n gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ tí ń rọ kókò lágbàlá ibi táwọn ìyá kan ti jí lọ sọ́kò ọjà oko mo máa wọn obìnrin kan tó jẹ́ pé kò sí ọjà oko tó wà lágbègbè bíi tiwọn mọ̀ ibẹ̀ làwọn kan láti jí náà máa fàṣọgbọ́n ni ni ibẹ̀ làwọn kan jíjẹ wọn kẹsẹ̀ lẹ́sẹ̀ àwọn kan sì wà kò síṣẹ́ bí ó ṣe dọ̀tí tó as long as tó bá máa yọ ńbẹ̀ wọ́n á ṣe ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé mi ń sọ kò sí ẹyẹ kékèké bí ò bá ṣe ṣe kọ́wé aṣọ dídẹrẹ a ṣe àkàlà eléyìí ti ń dá wọn lọ́nà oko ẹyin gẹ́ẹ̀sì ẹ̀ tàkà ìyàdànù eyin boss na e taka kuro lori be ba se tan te ba fe loko tabi te ba fe laya edumare oni gbe yin pade ajito titi awon faworaja awo tutu ni ni orun o se le ra bi egbe leke awo mo yo bi to mo de owo tun fi mu kankan bo bari won bayi mo ti meyan to sagbere de bi pe o ni frame kan to ma n gbe kiri ile ore kan to ba ti to pe oun fe lo ba to ti fe omo kan to ti ba bulu njibiti ara atemi a ri mu fu frame pa lo eni yen kuro a fi frame ti esi lesi sagbere yesa yo bo lo re mo mo konrin tori pe oun o yale o de deny o ma ti yawo to bi o ni yawo nku toyun toyun ni wa ma wo isori eyan meji ni nbo lowo awon eyan o to ba ti yo fe tan isori eyan meji lo ma wa lowo e awon faworaja kan eni to je pe o sigbonle to je pe iwo gan o nfofun ko to fofun iwo gan ti nfofun lemo pe baba la joka ni baba la player o kan to e pelu feelings eni isori alakoko ni e isori elekeji leni to je pe o feran edenu denu bi daudu e to binu mo wole mara ye ti e wa o le local iyen loju e o le ma touche spoken english e gan awon ibo ke ma se bo bi ibo e ti o ti ye yin ko gbo ta sori odi igba ti o ba lo fi ori ko skibo lohun iwaju oni se lo eyin oni se pada si mo fini pe eyin boys e takako lori olomo je ke eyan re ki le ribun mi bo so won tan se e ba n wa fe ni keji mi ati fe mo lo be bo kada e tin duro o lowo tun gbe uba e ni mo pa to nkan ti won ta o suti wa guguru wa o e pa wa e pa boro wa e pa jije na wa bilede abe fari nbe era wotele wara era wosoke eroyin leke eroyin tibi ose fo sowo ose bojuwa popolo tan na na re inu dun gbangbangban adele yin abayin lana se maru e ere ni se sori awon faworaja ni won le ya mato merigun laarin osu kan o won ti lu on jibiti ko to mo awon ran asale jeje bi eni ti oro birin ri iwon ni yan gbona mo lai soka ibere ti mo fa bere lowo yin ni pe se baba to je pe o ti lo site oko biri so pe lo lo lataro dale

0: to make me shiny. Ẹ sì mọ̀ pé àwọn èèyàn ẹni tó bá ti yóò fẹ́ kì í fẹ́ òdodo bí ẹni tí a jẹ lówó ni ẹni tí a jẹ lówó ò ní fẹ́ òótọ́ irọ́ lẹni tí a jẹ lówó ń fẹ́. Bẹ́ẹ̀ òótọ́ ọ̀rọ̀ sì fi ni lọ́kàn balẹ̀ jùrọ́ pípa lọ. Bí àpẹẹrẹ báyìí tí mo bá mo jẹ̀yàn lówó mo ti mọ̀ pé bá àbá gba sálárì owó yẹn ò lè yọ. Sálárì inú oṣù karùn-ún ọdún mo sì ti fi dí gbèsè. Tí máa sọ fún pé arákùnrin o owó tí mo yá lọ́wọ́ ẹ yìí o ó di June salary kí n tó fún ẹ inú abi. Ṣùgbọ́n ẹni tá a jẹ lówó irọ́ ní fẹ́. Ẹ má wọrí títí parí ọ̀sẹ̀ I will do something about it. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ lẹni tó bá yóò fẹ́. Bẹ́ẹ̀ bá sọ fún pé fàwọ̀rọ̀ ajá ni kò ní gbọ́. Èyí ò sì ní pé wọ́n kó fún ọ nímọ̀ràn. Arábìnrin arákùnrin ẹni tó ń bá ní yìí kì í ẹ̀sà òun lá kó tó dìrọ̀lẹ́ wọ́n bọ̀ wá lù ẹ mọ́lẹ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ lọ́kọ̀ àbí tẹ bá fẹ́ láyà. A ní kẹ mẹ́kẹ́ mọ́ wẹwà. Ṣùgbọ́n ẹwà is neither a necessary nor sufficient condition láti tẹ̀bà tìyàn. Ara nǹkan tẹ máa wò. Ẹ wò wà paríparí pabamba. Ẹ wo ilé tó ti jáde wá. Torí bẹ́ẹ̀yàn bá ti fẹ́ aya níjù yóò ṣànà ẹ bọ́ra. Kó tó dọdún 2050. Abọ̀rọ̀ lásọ fún ọmọlúàbí. Bó bá dénú ẹ̀ yóò dòdìndì. Olówó kéré Joseph Oladoja ló kọ́ tèmi. Ẹ jẹ́ kí n bá Prophet Ezekiah Ọmọjọlayọ̀ ti Glorious Light. Wọ́n ní a conference here, a crusade. Ilé tó ti bẹ̀rẹ̀ lónìí. Covenant Keeping God. 0035731384. Má ti kúrò lórí ètò báyìí. Women on assignment látẹnu Pastor Tolani Falana. Ni yóò gorí atẹ́gùn. Òkárí àbúrò mi. Kanan Kayode Kọmọláfẹ́. Jíṣẹ́ Ọlọ́run Alàyè. Àjọṣe kékeré ni létí ọ̀ni. Ọmọ bàbá Dùnbú. Àṣírí rẹ̀ wà lọ́wọ́ mi ṣé mi tú. Òní bàjẹ́ òní ráre òní sawúre lẹ́yìn gbèsè. Ó sì kú oríire ti ayẹyẹ ọjọ́ bíi màdám. Má gbàgbé àti gba Jésù sáyé rẹ gbogbo ẹ̀ ń tẹ́ ń gbọ́ mi. Ayé lọ́jọ́ ọ̀run ni léwọn ayé abáyé lọ ẹ̀mọ́ wálé ayé mọ́ yà. Ọmọ mi kúkúrú lọ́sàn gbọ́rọ̀ lóru tètè yí padà. Tẹ bá nílò nọ́mbà mi rè 0033842322 0033842322. Olówó kéré Joseph ló kọ́ tèmi kó tó dọdún 2050. Kí àjíǹdára kó máa jẹ́ kí ara gbogbo wa kó máa lè.
1: Pastor Tolani Falana is here. Assignment is a non-governmental organization with a vision to provide physical, material, and spiritual support to pregnant women of all ages. An advocate for godly marriages. The ministry passionate about helping women. They provide spiritual, mental, and material support to abused women to enable them bounce back and start life afresh. Ajo Women on Assignment ni won je egbe eleyin ju anu tun shanu awon obirin lawujo. Eto yi ni won gbe kale fun gbogbo awon obirin ni elekan je ka awon wundia. Awon obirin ti anje at awon obirin ti oduse lowo. Àwọn sisi tí wọ́n ní ìdojúkọ. Àwọn obìnrin tí wọ́n jẹ́ opó. Kódà àwọn olóyún náà ò gbẹ́yìn. Nípa àtìlẹ́yìn oríṣiríṣi. Ẹ̀yin obìnrin, ẹ máa gbọ́ ètò yìí pẹ̀lú Pastor Tolani Falana. Fún àlàyé, ẹ lè kàn sí wọn ní Facebook, Instagram, and YouTube at Women on Assignment. Email at womenonassignmentamerica@gmail.com. Women on Assignment. On our knees, we fight to win.
2: Ẹ kú dédé wòye o gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Women on Assignment. Ẹ káàbọ̀ sí orí ètò ní àṣálẹ́ yìí. Orúkọ tèmi ni Pastor Tolani Falana. Ẹ jẹ́ ká pe àwọn ọ̀rẹ́ wa. Ẹ jẹ́ ká pe àwọn alábàágbé wa. Àwọn ọmọ wa pàtàkì jùlọ àwọn tí wọ́n

jẹ́ abiyamọ tàbí àwọn tí wọ́n ní èròǹgbà láti jẹ́ abiyamọ. Ètò yìí kan gbogbo wa gbọ̀ngbọ̀ngbọ̀n lórúkọ Jésù Kristì, àwọn ọmọ wa wọ́n á yàn, wọ́n á yànjú o. Àmì bàbá adúpẹ́ lọ́wọ́ yín nítorí wípé ẹ dára sí wa. Ayìn yín lógo fún oore àti àánú tí ẹ̀yin Ọlọ́run ń ṣe nínú ayé wa. Olúwa gba ọpẹ́ wa. Ọlọ́run ìgbàlà wa a wá síwájú yín lónìí. Ẹ̀mí Ọlọ́run ó yẹ wa kọ̀ wá. Ẹ tọ́ wa sọ́nà, a máa gbé yín ga. Ẹ jẹ́ káyé àwọn ọmọ wa ó fi ògo fún yín. Ẹ jẹ́ káyé wa ó fi ògo fún yín. Ẹ ṣe nítorí pé ẹ ti gbọ́. Ẹ ṣe fún ilé kọ̀ọ̀kan tí wọ́n ti ń gbọ́ ètò yìí. Ẹ ṣe fún ìgbéyàwó kọ̀ọ̀kan. Ẹ ṣe fún bàbá àti ìyá kọ̀ọ̀kan. Ẹ ṣe nítorí pé nípa ẹ̀mí yín ẹ ó múnú wa dùn. Ẹ ó kọ́ wa, ẹ ó ràn wá lọ́wọ́. Ògo ni forúkọ mímọ yín nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àmì mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ ètò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Lọ́sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ nípa intentional motherhood. Mo bá ẹ̀yin ìyá sọ̀rọ̀ wípé ẹ dìde fún àwọn ọmọ yín. Ẹlòmíì tí ọkọ ẹ̀ ń bá ọmọ ẹ̀ lò pọ̀, ọmọ ẹ̀ obìnrin dídé. Ẹlòmíì tó jẹ́ wípé olùkọ́ ni ní ibikíbi tí wọ́n bá wà, yálà nínú ìjọ pàápàá. Torí mo gbọ́ testimony kan, ọmọkùnrin yẹn sọ wípé ọ̀gá tó lu dùrù òun ló bẹ̀rẹ̀ sí ní fọwọ́ tẹ òun lára. Ọkùnrin ni o, ọ̀gá yẹn ló fi ó lọ la ojú ẹ̀ sí pé ó lè jẹ́ gay. Tó di pé gbà tó dàgbà àwọn ọmọbìnrin ò kì í appeal sí mọ́, àwọn ọmọbìnrin ò kì í wò, ọkùnrin lòun, ṣùgbọ́n àwọn ọkùnrin ló fẹ́ máa tẹ̀lé. Ó rí lè mẹ́ẹ̀sì ọmọlọ́mọ ọ̀. Mo dẹ̀ kìlọ̀ fún ẹ̀yin òbí, ẹ fojú tó àwọn ọmọ yín. Ẹni tẹ́ ẹ bá lè fi ọwọ́ ẹ̀ sọ̀yà, ẹ má jẹ́ kọ́ ọmọ yín wà lọ́dọ̀ wọn. Ẹ má tó bá ti rí pé ọkọ ẹ onínàbí ni, má fọmọ tì í. Àwọn ọkùnrin míì tán jẹ́ bàbá ilé, wọ́n máa ń bá ọmọ ara wọn lò pọ̀. Àti pé ẹ̀yin ìyá tẹ́ ti ríru nǹkan bẹ́ẹ̀ yẹn, ẹ ké síta. Má sọ wípé ìyá máa jẹ́, kò sí ìyá kankan tó máa jẹ́. Tọ́mọ bá ń kọ̀mplẹ́nì pé mọ́mì ẹni báyìí báyìí ń fọwọ́ tẹ̀ mí lára, mọ́mì ẹni báyìí báyìí ń ṣe báyìí, ìwọ náà gbọ́. Má jẹ́ ká yí ọmọ bàjẹ́, nítorí wípé ọgbẹ́ ló máa ń dá sí ọkàn àyà àwọn ọmọ yẹn nígbà tí wọ́n bá ti dàgbà tán. Ẹ jẹ́ ká dìde fáwọn ọmọ wa. Ẹ jẹ́ ká jẹ́ ohùn fún wọn. Ẹ jẹ́ ká jẹ́ voice wọn. Don't close your mouth. O ò lè kú, kò sẹ́ni kò ebi ò lè pa ẹ́. Ẹlòmíì ìdí tí wọ́n ṣe ń dákẹ́ ni pé ẹ̀rù máa ń bà wọ́n. Tó àwọn bá sọ wípé ọkọ àwọn ń bọ́mọ wọn sùn, àwọn èèyàn máa fi wọ́n rẹ́rìn-ín, ojú á máa tì wọ́n. Ó bẹ́tà kó o jẹ́ kan fi ẹ́ rẹ́rìn ju wípé kí a yí ọmọ bàjẹ́ lọ. Because ọmọ yẹn tó bá dàgbà, trauma yẹn gan kò tiẹ̀ ní jẹ́ ká yí ẹ̀ kọ́kọ́ nítumọ̀. Ó dẹ̀ máa padà fìyà jẹ ìwọ náà ni. So ẹ dìde kẹ́ ẹ pariwo síta, so that ẹ lè rí ìrànlọ́wọ́ gbà. Lórúkọ Jésù, Sàtánì kò ní ba ayé àwọn ọmọ wa jẹ́ o. In the name of Jesus. Lónìí mo fẹ́ sọ̀rọ̀ nípa ohun kan pàtàkì tó yẹ ká túbọ̀ bójútó láti jẹ́ intentional parent. Yálà ọkùnrin tàbí obìnrin, bàbá tàbí ìyá, a nílò láti rí dáadáa. Òun ni pé ká rí bó ṣe yẹ ká rí. If you don't see right, o ò ní fojútó ọmọ yẹn. Kí ló máa ń rí ní gbogbo ìgbà àti àkókò tó bá ń wo ọmọ ẹ? Ìwọ tó wà nínú oyún lọ́wọ́lọ́wọ́ nísìn, irú èrò wo ló ń lọ lọ́kàn ẹ nípa ọmọ tó wà nínú ẹ̀yìn? Ṣé tó bá ti bi tán kó jáde báyìí, kó dẹ ọra lọ gbé fún ìyọkọ ẹ, àbí kó lọ gbé fún àǹtí kan, àbí kó lọ gbé fún grandma, ló wà ní máìndì ẹ, so that wà á lè rìnrìn ẹsẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ ẹ tí wọ́n ti jápa, kí wọn náà lè jápa. Àbí lọ́wọ́lọ́wọ́ báyìí kún ló tiẹ̀ ń sun gan pé ó tiẹ̀ mọ ibi tóyún yìí ti wá. Ṣé ó yẹ kó lóyún lásìkò yìí ni? Ó yẹ kó o ti kọ́lé? Bóyá o ti gbọ́ wípé gbogbo àwọn ẹgbẹ́ ẹ ló ń kọ́lé, kí wọn náà máa rò pé ṣóyún ló yẹ kó o máa ní lásìkò yìí? Sista, n tó o bá rí, òun ló máa ràn ẹ́ lọ́wọ́ láti jẹ́ intentional mother. Àbíkẹ̀ ó ti bímọ tì ẹ dání, òun ṣe pé o ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa bímọ, kí lòun rí nínú ayé àwọn ọmọ yẹn? Because tó o bá rí wọn gẹ́gẹ́ bí olórí, ó ṣeé ṣe kó o má lè tọ́jú wọn ní ọ̀nà tí wọ́n á padà fi jẹ́ olórí lọ́la. Tó o bá rí wọn pé ọmọdé yìí ológo ọmọ ló máa jẹ́. Eléyìí ò kì í ṣe pé bóyá kéèyàn gbàdúrà nìkan. Nígbà tó o bá gbàdúrà, wàá tún wá ṣe iṣẹ́ yẹn.
because to ba ti ri omo e n to ba ri yen lomo yen ma da bibeli so ninu iwe eberu ori kokanla ese ketaglelogun bibeli so wipe nipa igbagbo ni awon obi mose pa mo fun osu meta nigba ti abi nitori ti won ri ni arewa omo won ko si beru ase oba ti o ba ti ri omo e okun e o mama beru ni to ba ti ri wa ma sa Nigeria ti e buru bayi ah ibo le kini kan ko sowo bo to ba ri omo yen wi pe omode yi ko nse omo kan lasan I don't care what the country is say iwo o ma ni larisa ni bo ba se ki gbaru ko lo sile iwe ma gba mo mo wi pe wa ni lari ki lori nigba to ba wo omo e omo to wa lowo eyen ki lori nigba to nwo se ori olori se ori ologo because nigba ta ba pe pade wi pe je ka wa gbadura fa awon omo wa o gbe lo agbohun soke olorun je omo mi ni yara lasoro ki o asoro ki lori elu e gbadura re sugbon suwo me ojije ko se omo to n gbadura fun ko ni office ni asoro ki yen se o niwe to n ka ni school ibi kan ti bere re ni o to omo yen o ba ni iwe on fo kan ra iwe iwe ka mu sodan wi ese olore o de lo si bi adura lana o ti gbogbo eyan won ni eja gbadura fa wo omo wa o wa gbohun soke rere oluwa jesu je ko omo mi lo office la soro ki o de o fe ko ni office la soro sugbon o rawe fun o de paruwo titi mommy won ni ka won rawe english o ra oniko yaka lowo awon egbe sori olorun o kin se abrada ka dabra bi kini won se nso olorun o kin se magician o omo to fe ko je olorire wa sise olorun a de pese fun e olorun a de je ko jiri e nigba to ba ya tan ba ni kon sanwo school omo ti eni oni tete sanwo olowo yen dani ki se pe o ni dani o sugbon o kan si ro pe je kan le na ton ba le bi e meta mo fe ko mo yi pe each time ton ba ti le omo yen kuro ni class ko lo gbowo wa awon egbe won ni duro de o won ba ise lo so ki lo n ri nigba to ba ri omo e nitori awon ti won pe adura fun wa ta n gba awon na n sise won o won boju to awon omo won o ki adura yen oni koni yi pada ko lo kowo ni bank ko de ma ba wa sanwo school awon omo o adura yen ma je ki awon omo wa ki won wa positioned lati attain the greatness ti awa fun rara wa ta n fi ese won to a je ki won de ibi giga ta n fi ese won to sugbon ta ba lo si church ta bere si ni gbadura pe ko oluwa je ki won ni yara lasoro oke sugbon ta ri wi pe awon omo won yi a nilo lati se ojuse wa ka sanwo ile iwe won ki won ma le won sori wi pe bigba ti eyan ba kan ponmi si apere ni loruko jesu awon ni sase danu ninu iwe awon ba keji ori kefa

0: torí pé èèyàn mú bí èèyàn ṣe mú náà ní gbogbo àgbáyé ni ó kúkú mú ó mú everywhere now nígbà tí èèyàn mú ó ń wo ọ̀rẹ́ ẹ̀ ní wo ọmọ ẹ̀ náà tí ò ṣe jẹ́ ká pa á jẹ kò tí ẹ̀ yí òun padà. So what do you see when you look at your child? Ṣé tọ́kì lórí? Ṣé useless person lórí? Because tí ẹni tó ń tí ẹni tó máa ru bíréèkì lọ́la lórí àbí ẹni tó máa mú pẹ́ẹ̀nì dání tó máa jókòó sọ́fíìsì bóyá òdìdé ní o fẹ́ lọ sanwó sukúù ọ̀rẹ́ ẹ̀ sọ pé ṣé bàbá ẹ̀ ń kọ́ ṣàbá rẹ̀ yọ̀ sanwó rẹ̀ ni gbọ́n rè kán lé líṣùkúrù ò wá dákẹ́ torí pé ọ̀rẹ́ kan tóun fúnra rẹ̀ ń tọ́ ọmọ tiẹ̀ bí ò dẹ̀ tọ́ ọmọ ẹ̀ òun ló mọ̀ ò wá dákẹ́ bí ìgbà tó bá ràn ẹ lọwọ láti pa ọmọ ẹ jẹ ni because ó lè má pa ọmọ ẹ jẹ physically ṣùgbọ́n kó máa pa jẹ nínú ẹ̀mí àmì ìbáwo lèèyàn ṣe máa sọ fún ẹ wípé èèyàn mú ẹ rí nǹkan míì tẹ lè jẹ ó di ọjọ́ ọ̀la yín èèyàn tún mú báyìí o nígbà tí ọmọ yẹn bá ní mọ́mì wọ́n lé wa fowó school onídandan bá o mọ̀ pé olówó yẹn dání ṣùgbọ́n onídandan àbárẹ̀ lásán ọ̀rẹ́ rẹ fọ̀ọ́ká gẹ́gẹ́ ni èmi gan méye ọ̀sán oṣù kúrò ọmọ kábàárẹ̀ ìyá bá sán kábàárẹ̀ bá ti mọ̀ sán àánú rẹ̀ ṣe mí ọjọ́ ọ̀la rẹ ọjọ́ ọ̀la ẹ̀ òun ni ẹnìkan sọ fún ẹ wípé kó o má tọ́jú yẹn torí àwọn ọmọ yẹn wọ́n dẹ̀ gbọ́n o wọ́n mọ̀ nǹkan tó ń ṣe o ẹlẹ́dàá wọ́n dẹ̀ rí ẹ o wọ́n mọ̀ wípé tí màmá tówó wà lọ́wọ́ ẹ̀ tọ́rẹ́ ẹ̀ ń sọ fún pé kó má sanwó yìí ìwọ ní sùúrù o wá lè má tètè kú tó bá rò pé o máa tètè kú o lè ní gbogbo owó ṣùgbọ́n kò sí tó dàbí ọmọ ìyá mi á jókòó á dúró sínú ọjà bó ṣe ń tala ló máa tata tó fi ń tó àwọn ọmọ ẹ̀ ní sukúù lórúkọ jésù gbogbo ẹ̀yin abiyamọ bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ ètò yìí ọlọ́run á jẹ́ káwọn ọmọ yẹn kan pè yín o gbogbo wa pátá àwọn ọmọ wa máa pè wá o dádì ẹ̀yin náà ẹ̀ dá sí o ṣe mọ̀ wípé bíbélì jẹ́ ká mọ̀ wípé àwọn òbí mósè àwọn méjèèjì ni exodus ìyá nìkan náà introduce sí wa ṣùgbọ́n nígbà tá a dé hebrew ó jẹ́ ká mọ̀ wípé obìnrin yẹn ò dá iṣẹ́ yẹn ṣe ọkọ̀ ẹ̀ bá lọ́wọ́ sí ẹ̀yin dádì nǹkan kí nǹkan tí ìbá máa lọ nínú ìgbéyàwó yìí tó ń jẹ́ tí ò wà òkè láàrin ẹ̀ méjèèjì ẹ gbé sẹ́gbẹ́ kẹ concentrate sí ayé àwọn ọmọdé wọ̀nyí so that ọjọ́ alẹ́ yín a lè dá o lórúkọ jésù nígbà tí o bá di ìrọ̀lẹ́ ayé wa ìyà kò ní jẹ wá àwọn ọmọ wa wọn ní di pàṣán fún wa o in the name of Jesus lágbára ọlọ́run a máa tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ ó dàrọ.
1: The Woman on Assignment Show with Pastor Tolani Falana is here. Assignment is a non-governmental organization with a vision to provide physical, material, and spiritual support to pregnant women of all ages. An advocate for godly marriages. The ministry passionate about helping women. They provide spiritual, mental, and material support to abused women to enable them bounce back and start life afresh. Ajo Women on Assignment ni won je egbe eleyin jo anu tun shanu awon obirin lawujo. Eto yi ni won gbe kale fun gbogbo awon obirin ni elekan je ka awon wundia. Awon obirin ti yan je at awon obirin ti oduse lowo. Àwọn sisi tí wọ́n ní ìdojúkọ àwọn obìnrin tí wọ́n jẹ́ opó kódà àwọn olóyún náà ò gbẹ̀yìn nípa àtìlẹ́yìn oríṣiríṣi ẹ̀yin obìnrin ẹ máa gbọ́ ètò yìí pẹ̀lú Pastor Tolani Falana fún àlàyé ẹ lè kàn sí wọn ní Facebook, Instagram and YouTube at Women on Assignment, email at womenonassignmentamerica@gmail.com. Women on Assignment, on our knees we fight to win.
0: Ẹ kú lé gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Women on Assignment.
2: For number one radio. Adaba FM. Adaba FM 88.9 Akure.
3: Emi omo yin na ni o jali jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se damo Maggi chicken flavor si oya espelli celery
4: SELERRIE salary
3: boda mi espelli so espelli no di salary oya lopin igbiyanju espelli turmeric
5: TURMERIC turmeric
3: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun
6: ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
7: ṣé o lè fi irun mi dárú ara yìí.
8: oníbàárà mi ọ̀wọ́n
7: mo ń kọ lórí YouTube ni.
8: ṣé o ní dátà tó pọ̀ tó bá yẹn ni.
7: Dátà láti MTN ó yàtọ̀ mà ní. pẹ̀lú 400 naira péré mo ń jàǹfààní pé ìṣẹ́jú méje àtẹ́gbẹ̀ta dátà.
9: Má dúró má rosẹ̀ jàǹfààní yìí láti ọwọ́ MTN ó yàtọ̀ o tún lè jẹ ìpè ìṣẹ́jú márùndínlógún

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Ekale won yin ya kujopo iroyin asale oni bi o se ma de city boyin lati le se radio Adaba 88.9 FM Akure. Ilaramo ke lati royin latenu Adeyemi Lawal saju koko onuroyin na. Rogbodiyan lo sele nibi eto idibo abele sipo senator tegbe oselu APC Londo. Erufaye ni won ti ni ko san 100 million naira fun idasile ile ejo. Enikan ni won ti jigbe ni ipinle Oyo to si je pe won ge ori oluko kan be. Iroyin re lekurere. Wala lo sele leka ilu Akure tin so lulu ipinle Ondo leyin ti awon ijanduku oselu kan ti an da eto idibo abele sipo senator no egbe oselu APC fun ekun arin gbogbon Ondoru iroban lo ndu kikan ni ward 5 Okelisa Lamudipe ni agbejoba abile Gusu Akure eto fa ki awon omo egbe awon olugbe agbegbe na ati awon omo ilewe ki won fesefe senator kan ni tin soju ekun arin gbogbon ipinle Ondo Adeni Adegbamire ilu bolo oku lasiko ohun akoroyin wa Opeyemi Joda lo jabo royin na.
2: Ise ni oro loda bi nkan ni Okelisa Amudipe nilu Akure laaro ojo aje gege bi awon afrasi omo ganfe kan bi won se kolu ibudo ti won tin seto idibo abenu egbe oselu APC fun ipo omo legbimo asofin agba le yi ti won si da ilana etu idibo nru pelu bi iro ibon bo se tin dun lakolako isele ohun lo waye ni ward 5 ni apa ijoba ibile Gusu Akure nibi ti awon asoju egbe atawon megbe ti won ti korajopo lati seto idibo abenu egbe oselu ohun awon ti isele na to soju won won ni se ni iroban ni ndun lakolako to si mu ki awon eyan agbegbe ohun ki won ma jaya gege ba won alati leyin egbe atawon eyan to ngbe ni agbegbe ohun bi won se tin sa sala fun emi ara won toro si di eni ori yo dile koda isele yi on lo tun mu ki awon ileewe to sumo ibi ti won tin se eto idibo abenu ohun ta tiri ileewe Ebenezer Primary School lo mu ki awon obi ki won le ti wa ma mu awon omo won kuro ni awon ileewe ohun leyin ti won gboro ban koda senator Adeniyi Adegbamire to je okan lara awon olufirungba won fun ipo na to ndeje nlori koyo lowo ku ojiji leyin ti awon agbebo ohun ti won yinban si egbe ibi to wa koda won tun yinban lu oko re nigba to ba won niroyin soro ni kete leyin ti isele ohun to waye tan Adegbamire o benu atelu isele na to si ni isele modaru ohun lo waye leyin ti awon to je alamojuto eto dibo ohun ti won bere si ni kan awon ti oje alati leyin awon olufirungba han ti won to seyin won bakan na lo tun fesun kan wi pe awon to se ikolu ohun ni won tun daruko gomina ipinle Ondo Lucky Orimisan Ayedatiwa lasiko ti isele ohun tun waye elomi to na je olufirungba han Olumu Iwadu oni awon to je agbebo ohun ini o je pe won firun ma won alati leyin to je pe won se atileyin fun awon olufirungba han mi lasiko ti eto idibo ohun tun waye oni awon omo ganfin na ti o wa nibi eto idibo ohun lo pinwo bi eto idibo na bi o se ti lo ni iroworo se bakan na ni olufirungba han mi na Taiwo Fasoranti ti o na kopa ni ward 7 ijomu nilu Akure o se apejuwe eto idibo ohun gege bi eleyi to lo bo se to ati bo se ye lagbegbe to nwa ni bayi na gbogbo ju no ti wa lara egbe na gege bi awon megbe bi won tin duro de esi bayi lati odo awon adari egbe ohun nile yi Opeyemi Jordan lo njabo royin fun le ise Adaba FM
1: Gomina Ipinle Ekiti Biodun Oyebanji lo ti tenuma ijiroro re pelu awon egbe osise saju eto idibo ipo gomina ogunjo osu kefa odun yi lati to si din bere fun atileyin awon egbe awon ose ijoba abile ati ti awon oluko gomina Oyebanji salaye awon ose gege bi nkan to se pataki ni jona ilosiwaju to ntini ni ipinle na o wa ro awon begbe na lati ri pe won ta awon begbe won ji kan si mo ki awon eyan ki won jade lopo lati wa debo lasiko eto idibo are gbe awon ose ijoba abile ni ipinle ohun ogbeni Olaseyi Olatunde ati alaga egbe awon oluko ipinle ohun ogbeni Lawrence Egbeyemi yin ni won fo si oro saa keji ikomina Oyebanji nipo omo ilegbe ma asofin orilede America kan rile mo ni o ti yonbo are orilede America Trump pe o pase ajumose ise awon ologun pelu orilede Nigeria lati pa Abu Bilal Aliminuki ti won ga kasi igbakeje olori ajo ISIS lagbaye o kilo pe awon ti won se akolu si awon Christiani ni Nigeria indo feju wewu mo to je omo egbe oselo Republican orilede America na ni o je okan lara awon omo igbimo eti mojuto oro eto inawo nibe to si je pe soro na lasiko tin ba won lori soro lojo osimi o sọ lori akọlu ati ọpọlọpọ ide ayede nipa ọrọ oṣelu nipa ọrọ esin e tin waye ni ariwa ni laorun ariwa orilede yi mo so pe ibasepo ijọba pẹlu orilede Nigeria na ni o tẹsiwaju lẹyin ti are Trump ti o ka orilede Nigeria si orilede ti nkọni mi lominu lọjọ kọkanlelọgbọn oṣu kẹwa ọdun to kọja o fi kun yi pe ijọba Trump ni lo pase fohun lati ṣewadi sọrọ naa olori ologun ile orilede Nigeria ogagun Wahidi Shaibu ni o ti ro awon oludari atawon ogagun orilede Nigeria lati tesiwaju ati sagbeyewo ki won si gbe awon ilana eto yayi kalikale lati gbogun ti oro aisabo orilede yi Shaibu lo paro wa na loni nigbati o kede sise idanileko ati ipade awon oga ologun eti ọdún 2026 nílùú Abuja olórí ológun lẹ̀ náà ṣàlàyé pé ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè yìí ló ti di nǹkan tó jẹ́ ẹlẹgẹ́ tó sì ń fẹ́ àmójútó lọ́nà tó yáyè ó tẹnumọ́ bó ṣe wúlò tó kájọ ológun orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lo ìlànà yìí tó bófde mu lójúnà àti gbogun ti ọ̀rọ̀ àìsáàbò náà oríko àjọ aláàbò yìí ló ti kéde pé àwọn ológun orílẹ̀-èdè Nàìjíríà ti ń ṣe papọ̀ pẹ̀lú àwọn ológun orílẹ̀-èdè Amẹ́ríkà iná ti ṣe àkọlù látòfurufú láti pa bí ogun àwọn ọmọ ẹgbẹ́ Islamic State ti ń bẹ ní àìlà oòrùn àríwá orílẹ̀-èdè yìí àwọn ológun náà sọ pé àkọlù ọ̀hún iná dojú rẹ̀ kọ àwọn aṣẹ̀rùbani níbi tí wọ́n sá pamọ́ sí ní Matete nípínlẹ̀ Borno lẹ́yìn tí ìròyìn ọ̀tẹlẹ̀múyẹ́ ṣàlàyé pé wọ́n péjọ sí agbègbè ọ̀hún nínú ọ̀rọ̀ olùdarí ẹ̀ka ètò ìròyìn fájọ aláàbò ọ̀gágun Samaila Uba àwọn ológun náà ṣàlàyé iṣẹ́ náà gẹ́gẹ́ bí ara ìtẹ̀síwájú ìpolongo lójúnà àti bàálé kọwọ́ àwọn aṣẹ̀rùbani náà bọ́ṣọ láti bá lè tú iṣẹ́ wọn kálágbègbè náà láti bá lè dínà kí wọ́n péjọ papọ̀ mọ́ àwọn ológun náà wá ṣàlàyé pé ètò àyẹ̀wò àti ìbójútó èyí ti wáyé láti mọ ibi tí wọ́n pé jọ sí ni ó pa ọ̀pọ̀lọpọ̀ àkọlù látòfurufú èyí tí ó ń kógojá láti pa àwọn ẹgbẹ́gun olóde ọba náà ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀-èdè Saudi Arabia ló ti kéde pé gígun òkè Arafa fún ti ètò ààjì tọdún yìí ni ó wáyé lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ 26 oṣù karùn-ún ọdún yìí ó tún ṣàlàyé pé ọdún iléyà ni yóò tẹ̀lé ní ọjọ́ 27 oṣù karùn-ún èyí ń bẹ nínú ọ̀rọ̀ yìí tí wọ́n kéde lọ́jọ́ ajé ọjọ́ 18 oṣù karùn-ún ọdún yìí ni tí wọ́n sì sọ pé ọjọ́ ọ̀hún ni ó jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù òdòlẹ̀ yìí jẹ́ àtọdún 1447 AH lẹ́yìn tí wọ́n ti rí oṣù ọ̀rọ̀ náà wá fi ṣe ni pé rírí oṣù náà ni ẹ̀ka ìtìmójútó ọ̀rọ̀ ọ̀hún ni àjọ ilé ẹjọ́ tó ga jù lọ́hún ti gbèrò láti rí i pé wọ́n ṣàgbéyẹ̀wò ìrírí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tanáró oṣù náà kí wọ́n tó kéde rẹ̀ ilé ẹjọ́ náà wá gbàdúrà fún àwọn olùmójútó ilé ìjọsìn méjèèjì tó tóbi jù yẹn King Salman bin Abdulaziz àti ọmọọba tó sì jólótú ìjọba orílẹ̀-èdè náà Mohammed bin Salman fún iṣẹ́ rere tí wọ́n ṣe fáwọn arìnrìnàjò ìtẹ̀wáṣọ orílẹ̀-èdè ọ̀hún Sultan Sisokoto tó sì jẹ́ ààrẹ àjọ àwọn ẹlẹ́sìn mùsùlùmí lórílẹ̀-èdè Nàìjíríà Mohammed Saad Abaka ló ti kéde òní ọjọ́ 18 oṣù karùn-ún ọdún 2026 gẹ́gẹ́ bí ọjọ́ àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijjah tọdún 1447 èyí ń bẹ nínú ọ̀rọ̀ èyí tí Wasire Sokoto tó sì jalága ìgbìmọ̀ olùdámọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn fún ìyẹn ọjọgbọn sambo wale united ti okede ikede na nlo je ibere osu kojila ninu odun esin islam eto se pataki lasiko ti awon muslimi jakejado agbaye yo se irin ajo hajj lati gbaradi ati lati gbaradi fun odun ileya igbimo sultan na iloro awon muslimi nigeria ati ni eyin odi nibi yowu ti won ba wa lati lo osu mimo na fun oro ati mojuto alaafia isokan ati lo siwaju orilede ọfíìsì olórí òṣìṣẹ́ ọba orílẹ̀-èdè nàìjíríà ló ti kéde ètò láti gbàlejò ìpàdé àwọn òṣìṣẹ́ ọba àgbáyé èyí tí ó wáyé nílùú àbújá ìpàdé náà èyí tí ó wáyé lọ́jọ́ lógúnjọ́ sọ́jọ́ kọkànlélógún oṣù karùn-ún ọdún 2026 yìí ni ó kó àwọn lọ́gàlọ́gà lẹ́nu iṣẹ́ ọba àwọn tó kọ́ṣẹ́mọṣẹ́ lórí èrè ìṣèjọba àwọn olùmójútó ọ̀rọ̀ àtúntò àwọn alábàáṣe nínú ìrọ̀ ìdàgbàsókè àti àwọn tí ń gbètò kalẹ̀ lágbàáyé ìpàdé náà ni ààrẹ orílẹ̀-èdè yìí bọ́lá ahmed tinubu yóò ṣe tó sì sọ nípa ọ̀rọ̀ ètò orílẹ̀-èdè nàìjíríà láti má gbéga bá iṣẹ́ ọba lọ́nà tí ó bòde òní mu ìpàdé náà ni wọ́n retí pé yóò fa àwọn aṣojú wá láti orílẹ̀-èdè amẹ́ríkà orílẹ̀-èdè united kingdom orílẹ̀-èdè singapore switzerland ghana gambia zimbabwe zambia algeria sudan àti indonesia àwọn olùṣètò náà sọ pé ìpàdé tọdún yìí ni wọ́n ti jíròrò lórí àwọn nǹkan tó ṣe pàtàkì ní orí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ti ń bẹ lábújá ń ló ti gba ìdásílẹ̀ gómìnà àná nípínlẹ̀ kaduna yenasir el-rufai lọ́jọ́ ajé ìdásílẹ̀ náà ni wọ́n ni yóò ti san 100 million naira tó nídúró kan gẹ́gẹ́ bí nǹkan tí yóò fi dúró adájọ́ joyce abdulmalik ṣàlàyé pé àwọn olùdúró náà gbúdọ̀ jẹ́ ẹni tí ń gbé ní maitama àbí lásòkòrò nílùú àbújá wọ́n sì gbúdọ̀ gbé ìwé ilé wọn kalẹ̀ fún ilé ẹjọ́ náà wá tún pàṣẹ pé onídúró náà ló gbúdọ̀ jẹ́ òṣìṣẹ́ ọba àtijọba àpapọ̀ tí ó sì jẹ́ pé gbúdọ̀ jẹ́ òṣìṣẹ́ ti ń bẹ lórí àkàsọ̀ 17 sókè tó sì gbúdọ̀ pèsè ẹ̀rí owó oṣù rẹ̀ láti bí oṣù mẹ́ta sẹ́yìn ìwé náà tún wá ṣàlàyé pé ilé àwọn ọ̀gá àgbà nílé ìfowópamọ́ rẹ̀ ló gbúdọ̀ kọ ìwé láti fi ṣàtìlẹ́yìn tí ọ̀rọ̀ ìdúró náà nílé ẹjọ́ ó tó bí 100 èèyàn yìí tó kú nínú àkọlù àìsàn ebola èyí ó ṣẹ̀ṣẹlẹ̀ ní agbègbè bunia wàpárà àti mọ̀gualù ní orílẹ̀-èdè democratic republic of congo èyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àkọọ́lẹ̀ àjọ tí ń mójútó ètò ìlera lágbàáyé lọ́jọ́ ìsinmi ní báyìí ọ̀rọ̀ náà láti ẹnu olùdarí àjọ èyí tí ń mójútó ọ̀rọ̀ àìsàn àti ìdènà rẹ̀ yejide idris ṣàlàyé pé àlékún àmójútó ìlú ti ń wáyé lórí ọ̀rọ̀ àìsàn náà àjọ tí ń mójútó ètò ìlera lágbàáyé sọ pé àìsàn ebola 17 lórílẹ̀-èdè congo náà níbi tí àìsàn ebola ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ọdún 1976 yìí ló jẹ́ pé ó ṣeéṣe kó pọ̀ ju títí tàtẹ̀yìnwá lọ olùkọ́ kan èyí tí wọ́n jí gbé nílé ìwé girama community èyí ti bẹ ní ahoro ẹ̀sìnlélẹ̀ ní agbèjọba àbílẹ̀ oríire nípínlẹ̀ ọ̀yọ́ michael oyedokun iná ti pa oyedokun ni wọ́n bẹ orí rẹ̀ nínú àwòrán fídíò kan èyí tí àwọn jàǹdùkú tí wọ́n jí gbé tí wọ́n gbé jáde lọ́jọ́ ìsinmi àwòrán fídíò ìtàwọn oníròyìn gbà lọ́jọ́ ajé náà ló ṣàfihàn olùkọ́ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe pa tí wọ́n sì di ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n sì fàgbára mú kó sọ̀rọ̀ àwòrán fídíò tí ò bójúmu náà ni ó ti fa èdèàìyedè lórí ewu èyí tí àwọn tí ó kù sọ́wọ́ àwọn jàǹdùkú náà tí wọ́n lè wà nínú ọ̀rọ̀ rẹ̀ lọ́jọ́ ajé ọ̀mọ̀wé suleiman láríwájú tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún gómìnà sèyí mákindé lórí ọ̀rọ̀ tó ṣe pàtàkì ṣàlàyé pé gómìnà náà ló ti náwó tó ti kí àwọn ẹbí olóògbé náà tó sì ti bá wọn kẹ́dùn tó sì fi dá ni lójú pé ìjọba òun yóò lo ọ̀nà èyí tó yáàyè láti rí pé gba àwọn tí ń bẹ lágọ̀ àwọn ajínigbé náà sílẹ̀ ó wá fi kún pé bí àwọn èèyàn mẹ́fà tó jẹ mọ́ ọ̀rọ̀ ìjínigbé náà ni àwọn ọlọ́pàá ti mú ìlàrámọ̀kìlà ti ròyìn láti lè ṣe rédíò àdàbà 88.9 FM àkúrẹ́ nínú ròyìn lẹ́ ti gbọ́ ìròyìn láti ilẹ̀ òkèrè ti agbárẹ́ ìdárayá àti ti àmúlùdùn
3: ni ya no doli yo ta ko stress me e wi yo ta apata su lo tun se ko
4: be ni okuro olorin yi o ti danwo o ti dadama lo je ko ma fi korin wa je ki royin e fa won ti ko ti damo Vigo Capaba capsule ta fi majile pa ewe a table ile wa papo dodindi o ti dilu mo ka ogun to sise fa won okunrin to repete loju ise e wo ni ka gbe ball doju awon a ma le gba wole bi oju lowo okunrin Vigo Capaba capsule ona bayo ibi kakaka ibi ti kakaka ebi ti to gboju boya nikan lo le dato lenu igbi gbogbo okunrin to lo Vigo Capaba capsule nikan lo le royin bo se jogun mo la nikan lo le royin ogun ijaye gbogbo okunrin ti o fe gbonje ale fe lomi je o ye lo si gbogbo ile itaja ogun to joju lowo chemist and pharmacy lagbegbe yin ile ise ayo aba health limited lo fi mo ijile pa iwe ati egbo ile wa papo fun awon okunrin nikan fun ekunrere alaye e pe sori 003 860 6858 lekan si 003 860 6858

ṣùgbọ́n orílẹ̀-èdè nígbà tó jẹ́ pé orílẹ̀-èdè Kenya, Tanzania àti Uganda inú ti kógojá báyìí, àwọn ó wá kó ẹnìkan èyí tí yóò tún tẹ̀sílé wọn nínú ikọ̀ kọ̀ọ̀kan tí wọ́n bá fi àwọn agbábọ́ọ̀lù náà sí. Nínú ìdíje ti bọ́ọ̀lù àwọn obìnrin, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Flamingo orílẹ̀-èdè Nàìjíríà yóò kúrò nílùú Abidjan lọ́jọ́ ọjọ́rú ṣáájú ìgbésẹ̀ àkọ́kọ́ ìdíje ife ẹ̀yẹ àgbáyé tàwọn ọmọbìnrin tọjọ́ orí wọn ò tí kú ju ọmọ ọdún 17 tí àjọ FIFA tí ó wáyé ní orílẹ̀-èdè Guinea. Ìdíje náà ni yóò wáyé nílùú Abidjan lórílẹ̀-èdè Cote d'Ivoire lọ́jọ́ Sátidé, tí níbi tí wọ́n ti ba orílẹ̀-èdè Guinea gbá, tó sì jẹ́ pé ìdàkejì ìdíje náà yóò wáyé ní pápá ìṣeré Remo Stars ìtìbẹ̀ ní Kẹ́nẹ́ lọ́jọ́ Sátidé 30 oṣù karùn-ún ọdún. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí Akeem Busari ti ń dálẹ́kọ̀ọ́ náà ni wọ́n ti wà ní àgọ́ ní Ìkẹ́nẹ́ gẹ́gẹ́ bí ara ètò ìgbáradì wọn, níbi tí wọ́n ti na ẹgbẹ́ agbábọ́ọ̀lù Lakeside Queen lámì ayò 5 sódò, tó sì jẹ́ pé àwọn agbábọ́ọ̀lù 36 níbẹ̀ nínú àgọ́ tí wọ́n ó sì dí wọn kù kó tó di pé wọ́n lọ gbábọ́ọ̀lù ọ̀hún. Ní báyìí ìròyìn yé ni pé olùkọ́ni ní bọ́ọ̀lù ni Jose Mourinho ni yóò padà sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid lẹ́yìn tí ó ti ṣe àdéhùn àfẹnujẹ fún àwọn láti jẹ́ olùkọ́ni fẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún. Ọmọ orílẹ̀-èdè Portugal ọ̀hún èyí tí wọ́n mọ̀ sí Special One ni ló ti jẹ́ pé ó ti gbà láti jẹ́ olùkọ́ni fọ́dún méjì títí tí wọ́n ó fi parí ìwé lórí ọ̀rọ̀ gbígba iṣẹ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ akọ̀ròyìn fún aré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá Fabrizio Romano lórí ẹ̀rọ X, Mourinho ni wọ́n retí pé yóò lọ sílùú Madrid lẹ́yìn tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid bá ti gba ìdíje rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Athletic Bilbao tán láti fọwọ́ sí àdéhùn náà. Ìròyìn fi yé ni pé Mourinho ni nísàá kejì rẹ̀ nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Madrid náà ni ó ti lé níbi ọdún 10 tó ti kọ́ wọn kẹ́yìn, ìyẹn láàrin ọdún 2010 sí ọdún 2013 lásìkò tí ó gba ìdíje La Liga, Copa del Rey àti ìdíje Super Cup ti orílẹ̀-èdè Spain. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid rán retí pé yóò kéde gbígba olùkọ́ni náà láìpẹ́ lẹ́yìn tó bá ti fọwọ́ sí ìwé iṣẹ́. Àkójọpọ̀ ìròyìn ti alẹ́ òní kò máa ní jò báyìí lọ. Sunday Ajiboye ló lótú, Adéyẹmí làwá sínú oníròyìn. Ọlọ́run wọ̀ mí kásùn rèé.

0: iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dùndùn létí, ó dùn bí ìdòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní, mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí, ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-L-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
5: Is it okay to make fun of our tooth gap? Let's have a talk.

0: Bàbá kẹrẹ wà ní ọ̀fọ̀rọ̀ rẹ lọ lórí àìlèṣedéédé tí ń bọ̀ fira. Ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ. Ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn. Ara títa ara gbígbóná. Inú kíkùn àyà tí ń lù pipi ìpì. Má le gbápá má le gbẹ́sẹ̀. Ọwọ́ àtẹsẹ̀ tó kú rìrì. Níwájú ta ni bàbá kẹrẹ wà ní ọkàn sí. Pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tún máa sọ bí tí nǹkan lù gọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ni. Kìí ṣe ti bàbá kẹrẹ wà. Bàbá kẹrẹ wà wà. Pé mi débẹ̀.
1: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn lògbà. Orúkọ ti èmi ni Babangana, ti gbogbo ayé máa pè ní Bàbá Kéré Wà. Aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
2: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
1: Fóònù nọ́mbà mi 08164122777.
3: Kí ni a mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣin ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà. Ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri. Nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ ogójì ọdún ni ẹni, àádọ́ta ọdún ni ẹni, ọgọ́ta ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa, àgbòrò ò lè kàn bí àgbò, àbí ẹṣin ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Àdá fọ́n rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gbula.
1: Bàbá kéré wà.
2: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
3: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
1: 08164122777.
3: Bóyá wọ́n ṣe ẹ̀yọ ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà kílẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi. Àbí tọ́ba ẹ̀rẹ́ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ́jẹ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúnkún ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àti rìn ibùsùn ọ̀kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí, ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kàn sí mi.
1: Babangana, Bàbá Kéré Wà.
2: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
3: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
1: Fóònù nọ́mbà mi 08164122777.
3: Àgbo marugbo takebe, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ̀ ń wú ni, o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo irú nǹkan báyìí kò da. Ẹlòmíì tó bá lòògùn lọ́wọ́, a ṣiṣẹ́. Tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o. Ká tó mọ oògùn tá máa fún ọ, àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
2: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
1: Babangana, Bàbá Kéré Wà. Fóònù nọ́mbà mi 08164122777. 08164122777.

0: Naija.
1: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape out. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
2: Emi omo yin na ni o, jolly jani. Mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si. Oya espelli celery.
3: SELERIE. Salary.
2: Ah, boda mi. Espelli espelli no di salary. Oya, lokun igbiyanju. Espelli turmeric.
4: TURMERIC. Turmeric.
2: E kare. Pali ohun isebe Maggi chicken flavor kan fun yin.
3: Ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa, celery ati atale.
5: Pada, ma lo si benye o. Marketing office Adabe FM ni won wa. Number 1 lawa, ile gogoro to wa legbe A Division Police Station. Oba Adesida Road ni lu Akure. O de tun le pe marketing manager sori 0803 041 4344. Ronke sori 0703 529 5755. Tabi Grace sori 0803 247 4686. Ibe gangan lo wa yen.
6: Pentecost Alive, Iwalaye Pentecost 2026. Eyin yo gba agbara nigba ti emi mimo ba ba leyin.
7: Aye mi yo no emi mimo fa agbara re.
6: Ìjọ Anglican ti orílẹ̀-èdè Nàìjíríà ẹkùn àkókò.
8: Ọmọ ìdarí Ọlọ́run látọwọ́ bíṣọ̀bù wa ní ọ̀wọ̀ J.O.B. Ìbàdàn J.P.
6: Bíṣọ̀bù wa ní ìjọ Anglican ilẹ̀ àkókò.
8: Àti lórúkọ ọba àlùfáà ní ọ̀pọ̀ ọgbẹ́ èèyàn síbi ìsọjí ìwàláyé Pentecost ìjọba
6: yìí. Monday 18th to Sunday 24th of May 2026.
8: Pẹ̀lú ọkùnrin tí ó wí pé.
6: Ìlú Pentecost
8: experience.
6: Iṣẹ́ àwọn apostolic oríkejì ẹsẹ̀ kínní wọ
8: ìkẹ́mi.
6: Monday
8: 18th
6: mẹ́ta yóò wáyé ní gbogbo ìjọ Anglican ilẹ̀ àkókò.
8: Sọ́jọ́ 23rd May 2026.
6: Ìdíje aago mẹ́sàn-án àárọ̀ ni gbogbo wa yóò péjọ sí.
8: St. Thomas Anglican Church ṣe ìkàrí àkókò.
6: Ibi tí a ti ní ìmọ̀lára Pentecost látọwọ́ ìránṣẹ́ Ọlọ́run alàyè.
8: Ìjọba ìbú Dr. O.O. Falana.
6: Sunday 21st May 2026.
8: Exchange of pulpits in diocese of Akoko.
6: Olùgbàlejò àgbà ni Jésù Kristì nípasẹ̀.
8: The Reverend Jacob Obi Ibadan J.P.
6: Bishop of Akoko.
8: Olùkéde ni Venerable J.A. Adéyẹmọ lórúkọ ìgbìmọ̀ ìsọjí Pentecost Alive 2026.
9: Ẹ̀tẹ́ sí ìkéde pàtàkì. Àyẹ̀wò ojú, ìtọ́jú ojú, iṣẹ́ abẹ ọ̀fẹ́ fún ojú. Èyí ni láti sọ fún gbogbo aráàlú ọ̀wọ̀ àti agbègbè rẹ̀ wípé ilé ìtọ́jú ojú àti Dádé Memorial Eye Care Foundation láti ìlú Ìlọrin ṣe àgbékalẹ̀ àyẹ̀wò ojú ọ̀fẹ́, ìtọ́jú ojú ọ̀fẹ́ àti iṣẹ́ abẹ ọ̀fẹ́ fún ojú ọlọ́jọ́ mẹ́ta. Eléyìí tí yóò máa wáyé ní inú ọgbà St. Andrew Cathedral Imola Owo nínú Boys Brigade House bẹ̀rẹ̀ láti ọjọ́ Thursday ọjọ́ 21 oṣù 5 24th May 2026 títí di ọjọ́ Saturday ọjọ́ 23 oṣù 5 yìí bákan náà 23rd May 2026 ọjọ́ mẹ́ta péré ni ètò náà yóò fi wáyé o. Èyíkéyìí nínú àwọn ìṣòro yòówù tí ń bá ń dààmú ojú rẹ̀, ojú tí kò lè ka ìwé tàbí tó ń rí kúrukúru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ máa bọ̀ láti wá jẹ àǹfààní ètò náà láti aago 7 òwúrọ̀ 7 AM di aago 4 ìrọ̀lẹ́ 4 PM lójoojúmọ́ fún ọjọ́ mẹ́ta. Àwọ ojú eye glasses wà lóríṣiríṣi fún títà. Venue St. Andrew Cathedral Imola Owo nínú Boys Brigade House. Owó káàdì nìkan ni olùkópa yóò san, tí owó káàdì sì jẹ́ 3,000 naira. Ẹgbẹ̀rún mẹ́ta náírà péré. Ẹ pè wá sórí fóun nọmbà yìí fún ìbéèrè 0912-824-6138. Ọlọ́run kò ní gba ìmọ́lẹ̀ gbogbo wa o.
0: bá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
4: Abba aṣọ òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ́ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mixture.

ẹ jẹ́ kí n sáré pé nọ́mbà mi fún yín 08033793018 ni nọ́mbà mi 08033793018 òun náà ni nọ́mbà mi. Ẹ jẹ́ kí n máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀dá tẹ́ ò lè ṣe láì darapọ̀ mọ́ mi.

0: ohun tó bá mọ̀ pé ó lè sọ ọ́ dé ńlá àbí tó lè bùkún wọ náà ó náà ní kọ́ máa lé nítorí ọlá àti ọlá yìí kò lè bá a pẹ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó ń dowó fún àwọn kan inú wọn lọ́wà tó bá upgrade ẹ ọ̀rẹ́ ewu àná lọ̀pọ̀ ni wọ́n á sì máa wò ọ́. O mọ̀ pé tí àwọn kan bá kú òun bí kan tí wọ́n lọ kí wọ́n tó padà dé wọ́n lọ upgrade ara wọn nígbà tí wọ́n bá padà dé iléeṣẹ́ yìí wọ́n ní a máa fi kún sálárì ẹ̀ ni wọ́n ẹ̀ ní ṣọ́ìsì ni nítorí òun náà ti gbìyànjú láti lọ upgrade sí kó lè bá a pọ̀ àbí.
1: Ọ̀ladàpọ̀.
2: Ọmọ tọrun.
1: Ṣé èsì káàárín olúbuṣẹ́.
3: Àìsàn mo ní kú mọ́ ládìde nìkan bá mi fínra ni jàre.
4: Mo èrò oorun ṣe ní mi gúlegúle.
1: Ṣé o ti yẹ ṣàyẹ̀wò àgọ́ ọ̀rà rẹ.
3: Irọ́ o.
4: Ṣé ni mo kàn lóo.

0: on to ba pe lowo ti oba jo n ti ope fun ni
1: osika gbagbe ola o gbagbe ojo ike
0: o se se ki owo ko ma le ne ba
1: adara ni gba ewe re
0: eyi ti wo na fi n le owo kaka kiri
1: emi wa
0: on ti ope ti omo gan yi ojogun lowo eni to le ba do
1: ara ma do o e ma do o ti ola o
0: mo so yen e ba n gbianju e ko le fun gbogbo eda ti awon o pe mo fe ran mo lo oke okun lati lo kawe 08131 13 97 37 08131 13 97 37 listed yen ronu lale oni e meje o pe nitori bo ba pe akoko ta ju sonu yin o se se ko ma le dowo bo ba ti pe ju wahala na ni ani kan ni won ba soro nju oni igbagbo e pe awon ti won ba n soro
1: ona loju
0: oro won enu enu won run oro won odun
1: e saye jeje oni
0: o si lewu ko so n to buru nbe lakoko yi ti wo na ba ni omo loke okun nitori a mo bi ojo ola yi o se gbianju ati ri na ni abi se ki n sori le ede nigeria yi mo bi won se manage owo ma so owo na ma na owo bi eleda bo ba na owo bi eleda ohun ti o to ti won kowo ile ewu nla na ni a n sọ yi tori rẹ ni o ẹnikan naa lo sọ fun mi n jo ni olodun o olohun o gbọ iru eto bayii o lawọn kan naa to yẹ ki wọn yi oun ka lakoko igba yẹn o ni wọn yi oun ka o ni ibi ti ronu n de loun naa lakaka abi ṣeṣẹ mọ o ni ko to di akoko yẹ ko n ti ni ọmọ kan abi meji loke okun o lawọn kan ti o ni itumọ naa loun naa n fowo de mọlẹ ohun to yẹ ko fi 1,000,000 naira ṣe lakoko gba kan pẹlu irọrun o ti wa n lọ 15,000,000 naira bayi e ri ninu kofosoke naa la n ba pade lorilẹede kọlọhun ọba mi kọ gba ni o tọ bá bá ètò yìí náà ṣe mọlẹ ọlọ́run ọba mi yóò bùkún ọpọlọ wa fún gbogbo ẹ̀dá tẹ̀ ń wò ó pé onímọ̀ wo gan ni mo lè pè láti ran ìrìn àjò mi lọ́wọ́ 08136774381 08136774381 ẹ̀pẹ̀ nọ́mbà yẹn kí n tó máa lọ lálẹ́ òní ohun tí wọn náà ń ṣe yìí o ṣe má sáré kiri lórí ẹ ṣé láì mòye ìgbà láwọn àkókò kan díẹ̀díẹ̀ yóò bá ní wẹ́rẹ́wẹ́rẹ́ a máa ṣe kìtì bí wọ́n bá ti mọ̀ ọ́ mọ́ ó di dandan nǹkan tó bá jọ ọmọ lẹ́yìn ìwọ ọ̀la ìwọ gan ni wọ́n pè síbẹ̀ ṣùgbọ́n o kó irin mẹ́rin márùn-ún o kó sínú iná ìkan dájú o ṣe láṣẹ yọjú bó o ṣe máa rí èrè ń bẹ̀ gan ni mi ọmọ mo ti sọ kọjá lórí ètò yìí pé ká fowó invest ọ dá lóòótọ́ kí ló fẹ́ gbìyànjú láti invest gan lé lórí

Bọ́ọ̀bá sáré, ó ṣeé ṣe ọmọ tá ọmọ àná kí wọ́n sì bọ́ lórí ìrákòrò. Ìgbìyànjú náà lọ́wọ́n ọba mi ń dé ládé. Ẹ jẹ́ kí n máa dúpẹ́ lọ gbogbo ẹ̀dá tẹ darapọ̀ mọ́ mi lálẹ́ òní. Ẹnjìnì àkẹ́ àjọṣepọ̀ òní bàjẹ́. Tí n bá ti ń kú òní. Bàá mi. Wòlíì tí ọlọ́run ọba mi rán sí wa lákòókò yìí. Sẹ́lẹ̀ Alex. Wọ́n á gorí ẹ̀rọ agbagbé. Ẹ mọ̀ pé gbogbo kinní náà jọra ká má bàá jìn sí kòtò ayé náà ni. Bàbá wá sáyé bàbá jẹ́ nǹkan. Àwọn ọmọ wa wọ́n bú wa o. Ìwọ náà, mo ti ń lọ ilé mi. Ìwọ tó ń bú bàbá rẹ, dádì mi ẹ ní property, dádì mi àrógún jẹ. Èdò ìwọ náà ti bẹ̀rẹ̀ tiẹ̀ báyìí o. Kí làwọn ọmọ rẹ máa rí jẹ lẹ́yìn rẹ? 0803793018 ìnọ́mbà mi 0803793018 Ọlọ́run Fẹ́mi Àjàkáyé lórí Facebook. Ó dúpẹ́ lọ́wọ́ yín lálẹ́ òní. Ọmọ yá jowó ọjọ́ mẹ́jọ náà lọ́dá. Eré àti àlàáfíà tí mo fi ń lẹ̀ sí lálẹ́ òní lápadà bára wa. Ọ̀dà kéèyàn lówó mi ò ní ṣerú ẹgbẹ́. Ọ̀ṣà mi ẹ̀.

0: àkókò tiẹ̀ dọ́là.
1: Dárapọ̀ mọ́gọ́ra àwọn èèyàn.
0: Níbi àkànṣe àdúrà
1: tó wà fún gbogbo ẹ̀dá káàkiri àgbáyé.
0: Ká pe àkórí rẹ̀ ní
1: àtúnyẹ̀ ògo.
0: Ọ̀jọ̀jọ̀ Tuesday ni ètò àdúrà yìí máa ń wáyé.
1: Lago mẹ́wàá àárọ̀ sí méjìlá ọ̀sán.
0: Wà àkókò tiẹ̀ náà fọhùn lókè.
1: Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Ọlọ́run àlàyé rìn níbi ìsìn ọjọ́ ìsinmi wa.
0: Fún ìsọjí láàrin ìlú.
1: Tàbí ìsọjí nínú ìjọ Ọlọ́run.
0: Ẹ lè mọ̀ pé bàbá wa nínú Olúwa.
1: Yálà fún àdúrà àlùyọ.
0: Àánú,
1: àṣeyọrí,
0: ìgbéga,
1: àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
0: Gbogbo olóṣèlú
1: àti gbogbo ẹni nàga bí gíga.
0: Ọlọ́run ní ń bá ní ṣe.
1: Mo fẹ́ rèlú ọba nírọ̀rùn.
0: Ẹni wọkọ̀ wọmọ wáyà wá bùjókòó ayọ̀.
1: Mọ fòyà
0: wá síwájú Olúwa.
1: Jésù Kristì Olúwa ń dúró de gbogbo èèyàn ń bẹ̀.
0: Fún àdúrà
1: máa pe wòlíì
0: Alex Ọmọjòwó.
1: Sórí nọ́mbà yìí 08035248215 08035248215.

ní sáà yìí tí ohun gbogbo ń yàrá bí àṣà ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trọ́fílága ṣe ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwọn ọ̀nọ́rẹ́bù ṣàwárí àwọn ọ̀nọ́rẹ́bù ṣẹ lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfara ẹni jìn ìpè láti jọ gbé Trọ́fí Premium Lager kan sókè. Káàsì ṣe pẹ̀kín rẹ̀ kí ara wa lẹ́ẹ̀kan sí. Nítorí láàrin gbogbo rẹ̀, àwọn ọ̀nọ́rẹ́bù sá máa dúró gbọn lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn ọ̀nọ́rẹ́bù sẹ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trọ́fí Premium Lager, ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀, kì í ṣe fún ẹni tí kò tí ì pé ọdún méjìdínlógún o.

ẹ̀ṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀nfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: gbọ́ ni.
1: Honorables, ní sáà yìí tí o gbogbo ń yàrá bí àṣà, ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trọ́fílàgà ṣe ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwọn honorables. Ṣàwárí àwọn honorables yẹn lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfara ẹni jìn ìpè láti jọ gbé Trophy Premium Lager kan sókè. Káàsì ṣe pẹ̀kín rẹ̀ kí ara wa lẹ́ẹ̀kan sí. Nítorí láàrin gbogbo rẹ̀, àwọn honorables a máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn honorables yẹn lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trophy Premium Lager, ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀, kì í ṣe fún ẹni tí kò tí ì pé ọdún 18.

0: yóò rún sílẹ̀.
1: Oga, don't dull yourself.
0: Má dọ́là rẹ o.
1: Don't wait.
0: Má dúró.
1: Don't wait.
0: Má dúró.
1: Stop crying.
0: Má sùn pọ́nmọ́.
1: Stand up.
0: Dìjẹ́lẹ̀.
1: Arise. Bára ẹnu.
0: Tí o bá tọ̀.
1: Àyè mẹ́ náà
0: bẹ̀rẹ̀. Ìdàgbọ́ tọ̀.
1: Gbogbo ibi tó ń gbà yọ sí ọ.
0: Ẹ̀dínwé di àbíọ́
1: sí pé Ọlọ́run àwọn wòlíì.
0: Gbọ́dọ̀ bí kò fẹ̀.
1: Tuwọ́ sílẹ̀.
0: Bẹ́ẹ̀ni o deliver you.
1: Gbogbo ibi tó ń gbà yọ sí ọ.
0: Bẹ̀rẹ̀ bá di àbíọ́ tó ń
1: tọ̀. Tí ọ̀rọ̀ rẹ fi dàbí pé kò gbọ́.
0: Dàbí kí ló ń gbàgbọ́ kí ẹ ti sọ.
1: Tó dàbí pé kò yanjú.
0: Kí ẹ ti sọ sọ́dọ̀.
1: Bó ṣe sáré tó.
0: As the data for your race.
1: Dàbí ẹni tí ò mèrè sá.
0: You look like you're not
1: an actor. Ayé anégede bíi àwọn ọmọ bẹ́ẹ̀ lé dábì à. Gbogbo ọ̀nà tí wọ́n ń gbà yọ.
0: Ẹni ha di
1: àbíọ́ tó ń
0: tọ̀. Starting
1: but láti parí ẹ.
0: But to round up
1: wahala
0: that's the problem.
1: Jẹ́ kó wẹ́ wà lórí shares button.
0: Place your hand on that share button.
1: Tó rà ṣe bẹ̀rẹ̀ ṣe gangan.
0: You have just started the work
1: now. Ẹ máa wo ọmọkùnrin yẹn o.
0: Look at that man.
1: Ó máa parí lé yẹn lọ́dún.
0: Yeah, we finish that house this year.
1: Torí pàjọ pàdúrà
0: yìí. Because we are praying together.
1: Ẹ wọnú iṣẹ́ lọ.
0: Enter to the way.
1: Ojú tó monitor mi.
0: Every eye monitoring me.
1: Ó yà fọ́.
0: Go blind.
1: That is number one
0: word. Àdúrà kò
1: kọ́ni yẹn. Every eye is monitoring me.
0: Ojú tó tọ́ pípé mi.
1: Attack me like.
0: Láti gbógun tèmi.
1: Blindfold.
0: Ẹ fọ́dánù.
1: Every eye.
0: Gbogbo ojú.
1: Monitoring my journey. Monitoring my
0: blessing. Àtàgbé pípé tó tọ́ gbáyé mi.
1: Blindfold.
0: Gbogbo ojú ẹ fọ́dánù.
1: Ẹ fọ́dánù.
0: Fọ́dánù.
1: Ẹni ojú tó monitor mi. Tá ẹ fẹ́ ṣe
0: rẹ. Every eye tó wọ́n mi sọ fọ́sà. Be bright.
1: Ẹ wọnú àdúrà.
0: Gbogbo ojú.
1: Bàbá gbogbo ojú tó monitor mi. Every eye is monitoring me. Ẹyẹ kẹkẹ bàdàbà yàgà bí alẹ́ máa rábà. Ẹkẹ Jésù Olúwa,
0: mo
1: fi àdúrà ìṣeré o.
0: That service is prayer.
1: We are dealing with the man or woman in control.
0: À ń gbógun ti ẹni tó ń ṣe àkóso ayé rẹ̀.
1: Gbogbo ẹni fi ara ẹ̀ jìn.
0: All those that dedicate
1: themselves. Láti ṣe mí níbi.
0: To do me harm.
1: Ẹ̀yin ogun ọ̀run.
0: Host of heaven.
1: Ẹ lù wọ́n bolẹ̀.
0: Kill them down.
1: Ẹ̀mí mímọ́.
0: Holy ghost.
1: Lù wọ́n bolẹ̀.
0: Beat them down.
1: Sọ ríru iṣẹ́ báyìí.
0: This type of assignment.
1: Ìdí tí a kì í fi ran Jésù.
0: Why we don't send Jesus?
1: Jésù aláàánú ni.
0: Jesus is too merciful. Bẹ́ẹ̀ni.
1: Even lórí igi agbélébu.
0: Even on the cross.
1: It is in prophetic year of this prayer.
0: Inú iṣẹ́ àwọn ènìyàn ti lè gbọ́dọ̀ àti bàbá yìí.
1: Who has shown me anyone today?
0: Ó dá tẹ́lẹ̀ gan-an mi lónìí.
1: That claim to be a pastor.
0: Tó máa pe rẹ̀ ní olùdókítọ̀.
1: Just a preacher.
0: Tàbí pé oníwàásù.
1: That is not operating in prophetic.
0: Tí ò ṣiṣẹ́ wòlíì.
1: That will not have a prophet.
0: Tí ò wà ní wòlíì tiẹ̀.
1: Tell me, among the top pastors.
0: Ẹ fi wọ́n hàn mí láàrin olùdókítọ̀ tó wà lókè.
1: Globally.
0: Káàkiri àgbáyé ni o.
1: They have. Prophet, that means
0: olúkúlukú
1: olóníwò ní ìdí ẹ
0: wọ́n nílò ẹni ẹ̀mí. Wọ́n nílò ẹ̀.
1: So when we are talking to you as a prophet.
0: Tá a bá ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ yín wòlíì.
1: You know what we are saying.
0: Àmọ́ tá a sọ o.
1: Ó lè jinlẹ̀ jù létí ẹ.
0: It may be too deep for you.
1: Torí ìwàásù orí ọ̀fẹ́ nìkan ló gbọ́.
0: All you are hearing is preaching of grace.
1: Ìkàlàyé o.
0: The word is evil. Ìkàlàyé
1: sọ jù bẹ́ẹ̀ lọ.
0: Ìkàlàyé.
1: Mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹni fi ara ẹ̀ jìn láti ṣe mí ní ká.
0: Dọ́dà dẹ̀ gé dẹ̀ fẹ́ tó dún mí hàn.
1: Wà á ní ẹ̀yà ń gẹ́lì olúwa.
0: Èjẹ sọ ti lọ.
1: Ẹ lọ sá wọn ní sàkóso.
0: Má ṣe jẹ́ tó dẹ́.
1: Ogun ọ̀run dìde sí wọn.
0: Ó tọ́tẹ́mú rẹ̀ ṣàgé ṣe.
1: Dìde sí wọn.
0: Rẹ̀ ṣàgé ṣe.
1: Olúwa bá wọn jà.
0: Ó lọ
1: Olúwa bá wọn jà.

0: orí wa
1: náà bàbá bẹ́ẹ̀ni ó ṣe wọ́n
0: gbogbo àwọn tó pèrè wa ní
1: bíyà ọdún gbọ́dọ̀ sọ yìí
0: fún bínú sí
1: ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀
0: mo fà ẹ́ sókè lónìí
1: I lift you up today
0: òkè la yìí rẹ wà
1: your faith at the top
0: ó yà máa gòkè
1: bẹ́ẹ̀ go higher
0: máa gòkè
1: bẹ́ẹ̀ go
0: higher máa gòkè
1: máa gòkè
0: máa gòkè
1: máa gòkè
0: máa gòkè
1: máa gòkè
0: ó wà lẹ́
1: ó wà lẹ́
0: máa gòkè
1: ó yà ó
0: gòkè
1: gòkè
0: ṣeré rẹ
1: ṣeré rẹ
0: gòkè
1: ṣeré rẹ
0: ṣeré rẹ
1: gòkè
0: lórúkọ
1: jésù
0: lórúkọ ibi o ti ṣẹ́rú rí
1: where you have been asked before
0: ṣẹ́rú mọ́
1: no more improvement
0: ibi o ti jìyà rí
1: where you have suffered before
0: o jìyà
1: no more suffering
0: ibi o ti di ọ
1: where they bind you
0: atúwọlẹ̀
1: you are loose
0: ìwọ ni olú ọmọ
1: you are just start
0: time láti òní lọ
1: from today
0: káwọn èèyàn ó sìn ọ káwọn èèyàn ó sìn
1: ọ amen
0: èso rẹ gbagbára
1: amen
2: ọ̀rọ̀ yìí ti dé didi
3: ó ti dé didi ọlọ́run.